0: dominera.
1: Amen.
0: In Jesus' name.
1: Amen.
0: Can you believe for me? Can you believe?
2: Read further.
0: Sumba. Olori Alufa.
1: Tí ó ti mọ pé àwọn tí ó wà lọ́dọ̀ rẹ̀.
0: Yes.
1: Tí ń ṣe ẹ̀yà tí àwọn sájú sí. Wọ́n sì kún fún owú.
0: Wọ́n kún fún owú.
2: Feel with envyness.
0: Bobby, sir.
2: Listen to me, sir.
0: Bó bá ń gba ìtúsílẹ̀ lénìí.
2: We are receiving your deliverance today.
0: Àwọn kan bínú.
2: Some people are hungry.
0: Ẹnà ọba.
2: Lift up your hands now.
0: Sọ pé Olúwa.
1: Olúwa.
2: Oh Lord.
0: Òní ni ọjọ́ ìdáǹdè mi.
1: Òní ni ọjọ́ ìdáǹdè mi.
0: Àwọn tó bá ń gbógun.
1: Àwọn tó bá ń gbógun.
2: Which one?
0: Fi ìtúsílẹ̀ mi.
1: Ṣé ìtúsílẹ̀ mi?
0: Àwọn tó bá ń gbógun tí ọmọ mi.
1: Àwọn tó bá ń gbógun tí ọmọ mi.
0: Nítorí ìtúsílẹ̀ rẹ̀.
1: Nítorí ìtúsílẹ̀ rẹ̀.
0: Olúwa pẹ́ wọn dé.
1: Olúwa pẹ́ wọn mi.
0: Oya sọ́dà dúà.
1: Ní orúkọ Jésù. Hey, go.

0: Jogo de família, os motivos. Ô Duanha, filha. Olha, lei o do medogo e foriti nem família. Os lei o do medogo ti won ti ti ti won ti bu ni family house leyin odun medogun ifarada laarin awon atoko e wa won to lo nse fun won se e ti ko lo
1: ati ko lo sibe. So before ko to di wi pe olorun se ile yen baba mi ko si nkan ti o ti oko mi ba se fun mi bayi ah ogun ni. Somebody my repair could be our shame, call for me by ye. While Lani,
0: who see, baby, by millions, you know.
1: Then I'm my but not to pay off for me. We pay in cotton, chefoon, ton, chefoon, and Yazena, Yazena, me, false bombing. So on my money, we pay show me, Connie. I want a bread one bed. Oh, see, got to shame me, Baba me. Ah, oko mi gbianju gan o, o n try gan tori gbogbo bukata family to fi ma won aburo to fi ma ya ni oko mi lo n gbe ko de ki se wi pe pe boya ko si baba o amo mo ju pe even gan igba mi gan temi gan ba need nkan even gan mo ma n
0: depend here
1: be ni pe je ki fi nkan to n face gan to n se gan je ki fi sile. So baba mi mo wa ju pe tori okunrin ọkùnrin tí torí mo máa fi ń gbàdúrà fún àwọn ọmọ mi obìnrin pé irú ọkọ tí ọlọ́run ṣe fún mi òun ni kí ọlọ́run kó ṣe fún yín ní ọkọ.
0: Sọ gbọ́dọ̀ tó o lè gbàdúrà fún àwọn ọmọ rẹ pé irú bàbá wọn ni kí ọlọ́run pé irú ọkọ tí mo fẹ́ ni kí ẹ̀yin ọmọ mi ó fẹ́, irú ìyàwó tí mo fẹ́ ni kí ẹ̀yin ọmọ mi ó fẹ́. Ẹwọ̀ bí màmá yẹn ṣe ń sọ pé ó di láíláí pọ̀gbá ọlọ́run mọ́jà wò ríru ẹ̀ ó ní o náwó ẹ̀ méjèèjì ẹ̀yin bàbá ṣe ń gbọ́ bí ìyàwó rẹ ọba lè gbàdúrà fún àwọn ọmọ rẹ̀. Mo ti gbàdúrà yẹn ní ọjọ́ kan tí ọba lè gbàdúrà pé irú ìyàwó irú ọkọ tí mo fẹ́ ni kọ́ yàn fún ẹ̀yin ọmọ mi tẹ́ ẹ bá jóbìn ajẹ́pọ̀ ráyé wá ajẹ́pẹ́ kà ní ọ́ ajẹ́pọ̀ kan yẹn ò ṣe dáadáa tó èmi ò ní wàásù wà ṣé gbogbo ohun tí mo fi ń wàásù inú tẹ́ ń sọ lónìí náà ni mo ti wàásù jìnnà ju kí n ṣẹ̀ṣẹ̀ tó mọ̀ tẹ́pẹpẹ wàásù lọ tọ́dún yìí parí o ní wàásù kankan ni tí màá múre òun ló fi jẹ́ pé ìwọ sísà tó ti máa rí gbàdúà ọkọ tí màá fẹ́ jẹ́ kí n lè fi ọlá rẹ̀ tọrọ fún àwọn ọmọ tí n bá bí. Ìyàwó tí n bá fẹ́ Abrahamu ni ẹ lọ sílé ìyàwó mi, ẹ lọ sílùú ìyàwó mi, ibẹ̀ ni ẹ ti lọ bá mú aya fún ọmọ mi Isaac. Irú ìyá wọn ni mo fẹ́ kẹ́ ẹ bá mi fẹ́ fún ọmọ mi. Àwọn obìnrin nìyẹn náwó àṣẹ tí máa tún ayé yẹn sọ di dáadáa. Ẹ máa wo àwọn 2000 tí ó ṣe àmì yàtọ̀ mo ní kọ já wọnú ẹ lọ. Ṣáájú anybody joko ṣe bísọ̀ọ̀sì rẹ̀ ológun ni ẹja mọ̀ sógun yẹn lọ káyé yóò sì mọ̀ dá sí.
1: So ìgbà tí a fẹ́ kó lọ sí sáìtì wa àwọn kan wá ń sọ wípé àìpé ṣé ìwọ nìkan lè dágbébẹ̀ yẹn bá ilé yẹn tóbi ju o mo ní kò sí ọkọ.
0: Bẹ́ẹ̀ ńgbẹ́ family house ẹ̀yìn àti ìtàlẹ̀ jọ ń gbé inú wọn.
1: Èmi àtàwọn àbúrò ọkọ mi so inú rúùmù kan lèmi àtàwọn ọmọ mi ń wà. So ìgbà tó wá ń tí ọlọ́run wá ṣe ilé lè wọ́n wá ń bèèrè pé ó ti tóbi jù fún ẹ o.
0: Ẹ jẹ́ mi yín question kan ṣé ilé òun tóbi jù fún yín.
1: Kò tóbi jù torí mi mò ń gbàdúrà pé ìwọ ọlọ́run kò fààyè gbà mí inú yàrá èmi ni mò ń gbàdúrà pé ìwọ ọlọ́run fààyè gbà mí torí inú yàrá tí ó ti họ́ jù ó ti rán ìwọ ọlọ́run fààyè gbà mí.
0: Níbi eléyìí nǹkan nítorí táìmù ẹ mọ̀ wulẹ̀ sọ nǹkan kẹ́mi ọmọ bí níbi ètẹ́ ẹ dé ní ìsìn nǹkan.
1: Ọlọ́run ifá àtẹ̀wò

0: pé mọ́ ń gbẹ́ dání.
1: Commanders come to the commission.
0: Ẹni tó bá rí àánú gbà.
1: Anyone that obtain mercy, sir.
0: Ló lè gbé ẹwọ náà.
1: Can launch you to mercy also.
0: Tí o bá ti pàdé ẹ tó ní àánú lórí.
1: Where you need someone that carry mercy.
0: Ẹ wò rán sí Ọlọ́run.
1: Look at that man of God.
0: Ó ní mo ti ń ṣiṣẹ́ ìránṣẹ́
1: ti pẹ́. He better be the ministry for long.
0: Ìdí tó jẹ́ ń gbé ẹ̀rí ẹ wá ni pé.
1: That's why I brought this testimony.
0: Ẹ mọ́ rò pé àwọn tí wọ́n ń la nǹkan kọjá nìkan ló ní ìdí
1: àdúrà. Don't think it's only just expressing things.
0: Gbogbo ẹni bá jẹ́ ìránṣẹ́ Ọlọ́run.
1: He's the minister of the gospel.
0: Wọ́n nílò wòlíì tiwọn.
1: You need your own professor.
0: Kí nǹkan má bàa hà mẹ́mu.
1: So that things will not be tight for you.
0: Òun lọ bí irú ìpàdé tá à ń ṣe
1: lẹ́kọ̀ọ́. That's what I'm talking about, the Lagos
0: program. Interdenominational.
1: Ìpàdé gbogbogbo ni.
0: Alẹ́ ìdẹ ni final.
1: And this night is the last night.
0: Ẹ jẹ́ ń sọ tẹ́lẹ̀
1: o. Bọ́lá mi professor.
0: Gbogbo bí àmì ti dún.
1: Anywhere you make a
0: mistake. Òróró ti ń jẹ́ àjàgà.
1: That is nothing that break
0: you. Ó jẹ́ àjàgà. Bàbá yẹn ló máa dàgbé ẹrù
1: tẹ́lẹ̀.
0: Bọ̀ lójijì.
1: But suddenly.
0: Ọwọ́ kankan.
1: Hand touched
0: me. Daniel tẹ́ntẹ́n.
1: Daniel lórí kẹfà sẹ́kẹ̀rọ.
0: Ó ní ọwọ́ kan sí
1: kan. Then a hand touched me.
0: Ó gbé mi kúrò.
1: And lifted me.
0: Lórí ẹkùn mi.
1: Upon my knees.
0: There is hand that can lift.
1: Ọwọ́ ìyàgbẹ́ni ti wá.
0: Psalm 3:3.
1: Ọjọ́ kẹrì kẹta
0: sẹ́kẹ̀rọ. Ó ní ìwọ Olúwa.
1: Download.
0: Ní ògo mi.
1: And my God.
0: Àṣà mi.
1: My shield.
0: Àti olùgbórí mi sókè.
1: And the lifter up of my head. Gbogbo
0: ẹni gbọ́ mi lónìí.
1: Because you can hear this voice.
0: Alẹ́ ló gbọ́, àárọ̀ ló gbọ́.
1: Whether day or night.
0: Ayé rẹ̀ dìde.
1: Hey,
0: torí ilẹ̀ ń súnbìkan ilẹ̀ mọ́
1: bìkan. Because as John comes down,
0: we check them from online.
1: Don't come down
0: there. Share video
1: you. Share this video, please.
0: Ó ní rísì o.
1: There's reason for you.
0: Agbára tó máa gbé ọ dìde.
1: Power that will elevate you.
0: Tó fi ní jìyà mọ́.
1: For you not to suffer again.
0: Agbára tó máa change level.
1: Power that will change your level.
0: Agbára tó máa gbé ẹ kú.
1: Power that will take you from
0: where you are. Ní level tó wà.
1: To the from that
0: better level. Lọ sí another level.
1: To a better level.
0: Gba agbára.
1: Hey,
0: gba agbára.
1: Hey,
0: sir.
1: Oh, hallelujah.
0: Kí ló rò pọ́lọ́ wọn ò lè ṣe.
1: What do you think God cannot do?
0: Kí ni àṣírí?
1: What is the secret?
0: Tí Ọlọ́run ńlá ń lò.
1: That get you this get
0: you. Láti change ayé
1: àwọn ènìyàn.
0: Mo ti ń sọ́bọ̀ láti
1: lásìkò
0: òróró agbára
1: ni. The anointing of power.
0: Tó o bá rí tí mo mú Frank.
1: If you see me going round.
0: Tí mo prepare special oil.
1: Prepare special oil.
0: Tí mo fún àwọn èèyàn lọ́fẹ̀ẹ́.
1: Give people to people free.
0: Mo fẹ́ kan dá nǹkan
1: ni. I want them to become.
0: Aili Kabada.
1: I want them to become.
0: Ibo làwọn 99
1: yìí wà. Where are these 99?
0: Ibi tí wọ́n ìdẹ́lẹ̀
1: yìí. Where they don't get to your home for
0: good. Ọ̀bàrà rẹ̀. Òróró Olúwa wà o.
1: The anointing of God exists.
0: Agbára Ọlọ́run wà o.
1: The power of God exists.
0: Ẹni tí ò bá gbọ́ kó gbọ́ o.
1: If you not have yet
0: heard. Ẹ̀dá Valéka dábìlì ọ̀sán. Torí tí òróró bá ti kàn ọ́.
1: Because the anointing touches you.
0: O tí ó kọ́kọ́ ṣe.
1: Number one thing to do.
0: Yóò jàjà ǹká àwa rẹ̀
1: kú. It will never be complete for
0: me. Gbogbo tán pè ní jàǹká
1: àwa. Those things called evil come.
0: Àwọn ìdè burúkú.
1: Those evil come.
0: Ìdè ilé bàbá. Ìdè ilé ìyá. Ajá sí wẹ́wẹ́. Ṣé rí gbogbo ẹyin tí ẹ ti gba òróró. Ní Wednesday ni mo ti ń pin.
1: Since Wednesday we have been giving it out.
0: Mo tún pin mọ́júmọ́ ni.
1: I still get it out of my
0: mouth. No, èní náà.
1: So today.
0: Màá tún máa fún yín.
1: I will still give you
0: again. Ọ̀fẹ́ ni sá.
1: Please.
0: Mo mọ Ọlọ́run.
1: I know God.
0: Tí n bá gbèsè ayé ẹ.
1: When I saved your life.
0: Tó bá ti so.
1: By the time you
0: return. Ọlọ́run sì máa padà lu ẹ.
1: God will still use you.
0: Fún ìpè yìí.
1: For the commission.
0: Àbó ògbó ẹ̀rí àwọn
1: èèyàn. Give me help with testimony.
0: Different different ones.
1: Ó ní irú ẹ̀.
0: Tí a ò lè kà dán. Àwọn tó lọ ń gbé
1: gbà.
0: Wà dìde. Wà dìde. Gbà àdúrà yìí o. Òróró Olúwa. Jà àjàgà mi. Gbogbo ẹ̀yí tẹ́ mọ́ ń jẹun lójú àlá gbogbo
1: gbà.
0: Gbogbo ẹ̀yí tí egun mọ́ ń lékí. Kọrin kò mọ fojú gbọ́
1: pàlántà.
0: O jẹ́ fòdìde.
1: Tó
0: bá ní òróró lé. Fi kan orí rẹ̀. Bó bá ń bọ̀ lálẹ́
1: yìí.
0: Mo ń ṣiṣẹ́ lọ́wọ́. Èmi ní omi tí
1: mo
0: fún ẹ. Mo dẹ̀ ní òróró.
1: And the oil.
0: Bẹ́ẹ̀ náà ni mo máa ṣe. Ní ìjẹ̀bú òde. Ẹnìkan ní wòlíì. Bó o lẹ́sẹ̀ ń ṣe. Olúwa ni agbára ẹ̀mí. Iná bàgásùbí. Rágà lẹ́sẹ̀ fi àdáyà. Ẹgbẹ́ ẹsẹ̀. Òróró Olúwa. Já ìdè mi. Lé ọ̀fà lára
1: mi.
0: Èmi náà fẹ́ dìde.
1: Àdúrà.
0: Ọkọ̀ jẹ́.

0: Kivo 3 in 1. Omínikọ́lókù kò fi kun.
1: Kivo Dairy Mix.
2: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavor sí. Ó yá ẹ sí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
3: S-E-L-A-R-R-I-E.
2: Sálárì. Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú, ẹ sí pẹ́ẹ̀lì turmeric.
4: T-U-R-M-E-R-I-C, turmeric.
2: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi Chicken Flavor kan fún yín.
5: Ohun ìsebẹ̀ Maggi Chicken Flavor pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa, olùyípadà ayọ̀.

0: laughter. We are Fetito FM 94.9.
1: Bẹ́ẹ̀mù tó dúró kìí ṣe dídún ara. Ó jiná dẹnu ni wọ́n ṣe ń pariwo ẹ̀ kiri. Ìkànnì adẹ́rìn-pọ̀ṣónú. Laughter House, orí òkè tètè Premier.

0: mọ̀nà wo la ń gbà ta fi ń kọ àkòyàwó owó ta bá gbà yìí ẹ̀yáwó yìí sọmọ orílẹ̀-èdè nàìjíríà náà kọ́ ni yóò tún padà san kóńkó rẹ̀ mọ́ lórí torí ta bá wo àwọn owó táwa náà ń pa wọlé lábẹ́lé àwọn àjọ ti custom àwọn ń sọ iye táwọn ń pa wọlé àwọn nnpc àwọn náà sọ iye tí wọ́n pa wọlé bó tiẹ̀ jẹ́ wípé owó bantu 210 trillion naira kan wà níbẹ̀ tí wọ́n sọ pé kí wọ́n fi owó ẹbu kí wọ́n fi ṣàgbéǹde ẹbu ìfọpo kan fi ṣàtúnṣe owó ọ̀hún náà wà níbẹ̀ tá a bá sọ̀rọ̀ nípa 210 trillion naira odidi owó ni n tó fi mú wa tá a fi lè kóró owó báyìí jọ lábẹ́lé kí wá ni láríjà nǹkan tá a fi ń lọ rèé yá dúró owó báyìí nílẹ̀ òkèèrè tá a ti lọ yá ní ilé ìfowópamọ́ tàgbáyé kí ni kọ́ mo orílẹ̀-èdè nàìjíríà ò tún máa retí àbí pé kí ni tíjọba gan fojú sùn sáà lè rí owó ìṣàjọ lábẹ́lé ni.
1: amòfin pẹ̀lú bí wọ́n ṣe wá fẹ́ yá $1.25 billion orílẹ̀-èdè nàìjíríà náà wọ́n ní adìẹ ńlá gùn ìyẹn ni ò jẹ́ o wọ́n nítorí wípé owó tí ń lọ bí $20 billion òun là ń fojú sùn báyìí lẹ́ka okòwò lẹ̀ òkèrè tó jẹ́ pé lọ́dún yìí yóò wọlé tọ̀ wá wá pẹ̀lú àwọn àkànṣe iṣẹ́ tí ààrẹ tinubu ń ṣe ṣé kì í ṣowó la fi pè ná owó amòfin.
2: ẹ ṣeun atọ́kùn ṣe rí nígbà kan mo máa ń argue màá máa bú shepherd pé àwọn náà wà responsible bí ship ṣe ń hùwà ṣùgbọ́n nísìn ohun tí mo rí àṣé kò tiẹ̀ sí shepherd àṣé àwọn ship àwọn náà náà tẹ ìjọba tó wá ń darí ship torí gbogbo àwọn olórí wọn ti fira wọn hàn wípé wọn ò kì í ṣe shepherd ship ni wọn. ní Africa Forward Summit tí gbogbo wọn kóra wọn lọ ẹ lọ gbọ́ nǹkan tán sọ nípa foreign loans gbogbo wọn pátápátá ló panupọ̀ tán sọ wípé gbèsè ò dáa gbogbo wa náà ládẹ mọ̀ wípé who goes a borrowing goes a sorrowing kí ló wá dé tó yẹ pé a fi gbèsè ṣá bó tiẹ̀ jẹ́ pé in itself gbèsè ò kí ń ṣe nǹkan tí ó burú torí téèyàn bá fi gbèsè ṣe nǹkan tó dáa ohun tó ní benefit ni ṣùgbọ́n ẹni tó lọ yá 25 million ó wá lọ ra mọ́tò 24 million ṣé ẹ mọ̀ pé ọmọ onínàkúnà ni ẹ ni torí mọ́tò tó lọ rà pleasure car kò lè mówó wá fún and láàrin ọdún kan sọdún méjì ìjọ̀gbọ́ndé tàbí ẹni tó lọ yá 40 million tó wá fi kọ́ personal house níbo ló ti fẹ́ rí owó tó fẹ́ dá padà ṣé bí kàtẹ́ ló kọ́ ilé tó fẹ́ máa fi rent a ní yóò máa kówó rent jọ láti máa fi san gbèsè ọ̀rọ̀ nàìjíríà ó ti sú everybody torí àwọn ship tó ń ṣe bí shepherd wọ́n ti da gbogbo nǹkan rú wọn ò tiẹ̀ jẹ́ ká mọ nǹkan tó ń ṣẹlẹ̀ rárá ni ní Africa Forward Summit yìí tó ń ṣe ní Kenya ní Nairobi nígbà tí mo gbọ́ tí President Bola Ahmed Tinubu bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ níṣẹ́ ni mo bẹ̀rẹ̀ sí mi orí níṣá pé àbọ̀ tí irú àwọn èèyàn wo làwọn ilé ó ń sọ fún wọn bẹ́ẹ̀ wípé Africa kò yẹ kó máa sẹ́ndì raw goods or materials jáde bẹ́ẹ̀ sì níkẹ̀ nínú ibi tó ń jẹ tó ń gàbálé báwọn Chinese ṣe ń kó lithium bẹ́ẹ̀ náà ń kó gold bẹ́ẹ̀ náà ń kó oríṣiríṣi ohun àlùmọ́nì epo wa ń kọ́ ẹwu Dangote refinery tó bá jẹ́ pé ẹni tó believe nínú nǹkan tó ń fẹnu ẹ̀ sọ irú epo yẹn kì í ṣe Dangote ló yẹ ká máa kó fún ni pe ohunkohun to ba ti je ti ohun alumoni a lati fi value added si ka to bere si ta sita iru lithium yi ilo de ti a le ba won ilu to ni ide soro pe e le ko raw minerals jade ni Nigeria o e wa set up lithium battery plant si Nigeria koma se battery bi afa won mo wa nise ati be be lo sugbon enu dun ro fo enu lo lo fi ro fo ni Kenya lati gba to ti de ohun to concentrate le lori koju oro subsidy lai laro jinle oro devaluation of the naira yen ti flotation of the naira ati oro epo ton ta kakiri elekerin ohun ni gbese so iru ijoba ta wa ni ohun niyan ohun ton ba fe nu won so won ni se their words are not matched with deeds iro won se paro nu ile be na na tun jade lo ton tun paro so what she wa we are helpless tori owo to wa lapo won itopolopo nu won te pe won won ji ni won ti fi so gbo amole olopa ko le gboro ti wa oro ti won na ngbo soja ko gboro ti wa oro ti won na ngbo dss same thing gbo won orisirisi don se you know and it's very very sad indeed
1: amofin ba se ngbarade fun eto dibo odun 2027 idakan ontika lokun so ni pe gomina seyi makede gan so lana ode pe won kilo won ni anise awon ogbegbe se tako ko wa je pe lorilede yi a ni egbe oselu kan gbogbo awon egbe oselu alatako ni bi ose melo kan seyin ni a pe ra won jopo si badan wa soro bi won se sise papo ri daju pe awon le gbe na woju are Bola Tinubu sugbon lana ni gomina Makinde na bota pe ohun re o omo tan sotan sotan o labe platform PDP APM awon na fe dije dupo are ni bayi ati ni Amechi ati Lobi ati Latiku ati ni Ayatudin ati ni Seyi Makinde gege bi oludije kun ipo are lorilede yi be la ni Tinubu nje kini ohun o gbe awon omo Nigeria ekeji sawon egbe oselu alatako nje won se tan lati depo igansa
0: eh lafikun amofin eh wiketi e wa soro wipe eh ki egbe oselu PDP ati APM pe awon ko ra won papo oni political 419 on lo pe won sugbon bi wa ti e soro ohun ti e pe se ro ohun to ohun o e kan pere sa yo kan dondo
1: be ba gbe bon so lorun bayi sa kan
0: e yo kan ni ko le pe meji bo ti e je wi pe e kan ku kan ninu egba oselu APC ah won soro won down lohun pe in tin wi pe ko ye ka won orilede Nigeria won o ti e ni le ni gbagbo nu e ta ba si ni ka wo itan lagbo oselu ati akosile nje gbogbo awon tawon na ti wa loroye tawon na ti soru eri se be na la won na tele abi ki won gba obi gbo ni
2: ewo oro bayon onuga ati awon ti won soro Seyi Makinde won ja nlekeji so kan won ni ogboju kan gboju won si eru won kan ma gberu eleru sori kan fa ti won lowo awon obi to lohun fe lo one term agreement ti ohun atawon partners e tojo nini ko se to kan APC pelu yen tori ngba ti Tinubu na ma se agreement ti e pelu Buhari ko si okan nu wa to mo npa e akose adede gbo ni pe emi lo kan ngba ti mo ti fun Buhari laye ko wole a de ti jo se agreement pe mi na ni ma tele so why should they now come and be condemning the other side? We say to come, we look at the Rubalova load. So, only at the Runova Berulania. You know, business one. So, a itty wiki. Tone so, yeah. Well, tone so, mule. Dead on arrival. Can you come? The party is already factionalized. All right? So, only APM. You want that one scene? If you know them, I want to call on Kuro ni PDP. Tala want to say coalition with APM. One intention. Like the four look of PDP. See, only we talk about the bill of the INEC. I want no more equate PDP or lesson there. As a matter of fact, we get a pa, or a pa PDP down. But sherry, declaration, sherry Makinde, Ubo Alamo, we pay, sherry Okin, sherry Enoriro, and he is a very smart, intelligent, and wise man, who are desperate for the position of president. Kilo Mumi Sobe. Every party don't share any burden. Tony, opposition must present a single candidate. Odami loju, we pay Oti Kuro ni Okan Makinde, baking kan kori be. Ele ita enri ton share lensin. Big bati, Makinde in shakat se journey for the bigger game on the table. So, interesting times. There is still nothing stopping them from actualizing the resolution of that meeting. We pay our present common front. But of course, as you all know, in politics, you must have something to put on the table. The mirror will pay late. Se Makinde ke yi ohun na ti lan fun ohun to sele ni 2023 to pe awon loyalists to lose positions won po iyen ni mo ro pe boya won fe try lati avoid. So anybody sin to ba fe lobby again must take all of those interests into account. Tori to boye wayi to ba je pe bo ti se pinra won yen no se fe lo si idibo a ma je gba o wa je gba ko de senti oni je gba yen tinubu a je nbe atiku a je nbe obi a je nbe Makinde funra e na a je nbe because wa kon split vote yen be pe boye en to ma emerge as president only man to be 4 million votes. So, we believe we they are still working towards a goal. We can only wait and observe what is going on.
0: Jaka pada si Oshilu ni ipinle Oyo wa ran dakun a lo si oju oja ta ba pada de a lori ofe lati pada mu ibere o e ma gbe kuro 32 FM 94.9.

0: ìwòye àti èròngbà tó jẹyọ lórí ètò yìí ló jẹ ti ẹni tó sọ̀rọ̀ tí kò sí ní nǹkan kan ṣe pẹ̀lú ìwòye tàbí àgbékalẹ̀ ìkànnì 32FM 94.9 Ìbàdàn.
1: Akara wo ma lo ojo eko ki lo nsun ogun iresi jollof lo se pele igbadun to ga se ti won ba se pelu koro na fun adun to ka mama yen ni tabi te ba je pelu ojulowo saladi nigeria eso cabbage carrot lettuce atewa onikidiri die
2: oni lati je mejeji se jollof rice re pelu adun koro na ki o wa je pelu opo efo oya je ki o ponje re gbe pelin loni je on to

0: resofo.
1: Má fowó resofo.
0: Pẹ̀lú Hero Hunter bike kit that alloy tó tún ti àṣẹṣẹ ṣe.
1: Wọ́n ti wà báyìí lọ́dọ̀ àwọn oníṣòwò wa tí ó súnmọ́.
0: Rìn jìnà.
1: Ná owó díẹ̀.
0: Fún àlàyé sí, kàn sí wa lórí ẹ̀rọ yìí 0800 800 0080.
2: Màámi, tẹ́ ẹ bá rí bí mo ṣe fọ ilé ìgbọ̀nsẹ̀ yẹn, ẹ wo, ó mọ́ gidi gan ni.
3: Ó lè mọ́ lójú lóòótọ́. Ṣùgbọ́n lílo Hypo Toilet Cleaner túbọ̀ máa pa àwọn kòkòrò àìfojúrí tó wà níbẹ̀.
4: Bẹ́ẹ̀ ni o.

0: bí gbogbo igi bá ń wọ́wé nígbó igi ọ̀pẹ ò ní wọ́wé láéláé ní ìkànnì ìfẹ̀yìn ẹ a ò ní yẹ dùn yín nínú nígbà gbogbo àbẹ́ẹ̀ mọ̀ ni ó pọ̀ ó pọ̀ kò pọ̀ kẹ̀ ó pọ̀
1: kò ṣe ọlọ́run mi ó pọ̀ ó pọ̀ ó pọ̀.
0: 32 FM 94.9 à ń fẹ̀rín gba gbogbo ayé.

0: 92 FM 94.9 pẹ̀lú hello.
1: Hello, Ekaaro.
0: Yes, ma. Kí ló lóko yín bọ̀lẹ̀ tí ń pè wá?
1: Fatima Yusuf láti Omuyalé ni. A kú ìlàwó ilé o.
0: Ẹ̀wẹ̀ ṣe, ẹ ṣe.
1: Ó tura o.
0: Àmì, àmì.
1: Ìta Amúdébé ò ní báyìí
0: o. Àmì o, àmì o.
1: Ọmọdé sí ní ẹ̀rẹ́
0: fún ìdẹ́lágbára
1: ọlọ́run. Àmì, àmì, àmì. Ẹ bá
0: wa dá sí tó. Oúnjẹ
1: gidi ni oúnjẹ lá fún ó dùn rojú gidi lọ
0: lọ́wọ́ kan báyìí ó ti jiná
1: tó sì mọ́ láàrẹ̀kù sí tó fi bú tó gbà kódà
0: àǹtí Fatima ẹ tún máa fẹ̀gú sí sí láti yín.
1: Àwa máa fi sí o
0: ó ti ga
1: tàbí wẹ́jú ilá náà gbogbo ẹ̀
0: ó lọ papọ̀ náà ni
1: gbogbo ẹ̀ ní lọ ẹ pé tó
0: ẹ ní ti sọ àmì ẹ máa bá wa bé tó bọ̀ ẹ wo gbogbo àwọn tí ó tiẹ̀ ti pè ní sìn ni mo wò pé bàbá nọ́mbà wọn àwọn ti ní pé kára hàn yọ sórí ilá fún wa kán má bu ọbẹ̀ síbòmíì wọn ní ojú kan yẹn náà ni kí wọ́n bù ú sí ẹ kú ojúmọ́ ta ló ń pè wá níbo lẹ ti ń pè wá.
2: Ẹ
0: káàárọ̀ ma kí lorúkọ yín bọ̀ lẹ ti ń pè wá. Yes ma.
2: Ìyá Elizabeth ni láti ọjọ́
0: ó yẹ bá mi dá sí tó.
2: Ẹlá fún Oyinzi àti Iro.
0: Pa dáadáa.
2: Oyinzi tó bá ṣe àti gbóná dáadáa. Ṣé ẹ sì rí ìtò funfun dáadáa.
0: Bẹ́ẹ̀ni.
2: Kẹ wá bu ewédú àti gbẹ̀gìrì ẹ gbúlé lórí.
0: Ìyá Èlé gbúdú àti gbẹ̀gìrì. Ẹ wá wọ ìjà
2: kìí ṣe dídí o.
0: Ní mo oyò.
2: Ẹ jẹ́ sẹ́yìn ṣe ló
0: ìyá Èlé bó lẹ̀ ń gbé wa lọ láàárọ̀ ìbáyìí.
2: Sìnrìn ni ó máa lọ ìyá jẹ́ bẹ́yìn ló máa fi lélẹ̀ tí ò bá lọ.
0: Ẹni bá fẹ́ lọ bí iṣẹ́ kó mọ̀ sí èyàn láàárọ̀ kùtù. Ẹ ṣe gan-an ni ẹ máa bá wa bẹ́ tó bọ̀. Ọbẹ̀ làwọ̀ lẹ́ ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ lórí ìkànnì 32 FM 94.9 pẹ̀lú Chef Mamzi. Ṣẹ́wáyé lóòrọ̀ yìí àwọn tó tiẹ̀ ti pè yẹn gan ti ń gbé wa débẹ̀ láàárọ̀ yìí pẹ̀lú oríṣiríṣi ọbẹ̀ táwọn fi ń ṣe kíni tó fi ń jẹ lá fún wọn. Ẹ wo à ń bọ̀ wá ti lọ.

0: ẹ lójú òpópónà ṣa gbogbo ipá rẹ lẹnu iṣẹ kódà ṣa gbogbo ipá rẹ láàrin àwọn tiẹ bó ṣe ilé ijó ṣa gbogbo ipá rẹ lábẹ bó ti lè wù kórí ibi tó bá lè là ń bá kíkanjú o ṣẹṣẹ nílò láti máa gba àṣẹ láti gbé ìgbé ayé tó nítumọ ìwọ gangan la fi rán gbé ìgbé ayé tó nítumọ levit 100 mtn
1: Ma wo mi bi mo se fe yin
2: mo n gbo ka ti tu efe
3: 32 fm 94.9
4: Ekabo pada sori eto wa obelawo pelu chef Mamzi hey awon ipolowo te san o fun ohun la sare lo gbe kale yen e wa wo le ni mo ni mo mu onje la fu wa fun wa e ko jima o ta lo npe wa hello Hello. Ejo te ba ti pe wa e ba wa sun kuro ni bi ti ero ibani soro yin ati radio yin wa ke se kini ke fi la si awon mejeji ka le gbo ara wa daada 08097000949 tabi 09062300949 mo wa so fun wa pe lafu ti mo mu wa fun wa lo uro yi awon kan ni Obe wedu ta ba ti rara won yo sori re bayi won tun ni ka won egusi le mo so fun pe obe to ba hun yin le le se kini le le fi je lafu enikan tun ni la la won fe fi je titi awon won tun ni ka tun won won tun won egusi na sinu ila yin ton fe bi se enikan tun ni pelu obe to dun iyen ni wi pe obe ta ba ti se bayi ka raju pe ba se nse an se bo se ka se lati fi gbe lafu wa lo sibi to ye ko lo bolode nlo enikan ni ton ba ti gbe papo beyen bayi o nlo sinrin yen lona ofun gbogbo nje ta ba nje lase Eledumare a ma gba bi daada ni ago ara wa a ni jonje to ma gbodi lara wa o mo tun ma so lori eto wi pe ta ba ri onje ta ti e mu wa fun wa ta je ta wa ri ko se ba kan lara wa e wo e je ka ri daju pe a kan si dokita wa laipe ni o e ko ojumo ta lo npe wa ni bole tin pe wa hello iyen to ti re niyan o e wo boyo jolo de wa fani ti gbogbo e kan ja lora won ni owuro yi 08097000949 tabi 09062300949 le le pe wa si lati fi da si ori eto ni ori obelawo pelu chef Mamzi lafu ti momo wa fun wa atomode ati agbalagba lo le se kene lo le je o da mi kin ti e ri ni waju mi bayi ko to n gbona to n yeruku pelu obe ori e e ku ojumo ota lo ko
5: Ẹ
4: káàárọ̀ ma kí lorúkọ yín bọ̀
5: lẹ́yìn pé wà. Ẹ kú àti gbogbo ọmọ
4: ẹ wò ó ṣe wà. Àmì àmì ẹṣẹ. Kí lorúkọ
5: yín bọ̀ lẹ́yìn pé wà. Ẹ kú àti gbogbo ọmọ ẹ wò ó ṣe wà.
4: Lórí láfù yìí.
5: Lórí láfù yìí.
4: Lórí láfù yìí.
5: Ẹ̀yọ́ ìjà láàrọ̀.
4: Ṣé nọmba wọ́n?
5: Ẹ ní ọba jẹ́.
4: Alárùn ẹ̀wọ̀ ń bẹ̀ nọmba wọ́n àbí nọmba tú.
5: Ẹ ṣe wà.
4: Ẹ dárúkọ yín fún mi òun béèrè kí lorúkọ yín bọ̀ lẹ́
5: Orúkọ mi ni Mrs. Samuel láti Ẹlẹ́bú.
4: Láti Ẹlẹ́bú, ẹ ṣe gan ni ọ̀rọ̀ abẹ́ tó bọ̀ bẹ́yẹn. Mrs. Samuel láti Ẹlẹ́bú, àwọn ní pé pẹ̀gìrì àti ewédú làwọn fẹ́ fi ṣe kíni, làwọn fẹ́ fi jẹ láfù títí wọn ní òwúrọ̀ yìí. Wọ́n tún wá ní pẹ̀lú ẹja láàrún. Mo bèrè pé ṣé nọmba wọ́n ọ̀dà mi lóhùn. Ẹ kú ojúmọ̀ ọ̀tá ló ń pè wá. Ẹ káàárọ̀ mà, kí lorúkọ yín bọ̀ lẹ tí ń pè wá.
5: Ẹ kú ètò.
4: Yes, ma. Kí lorúkọ yín mà.
5: Ọpẹ ni ẹrú ni látọ.
4: Ah, ẹ máa kú ọdún mẹjọ.
5: Ẹ wà mí.
4: Yes, ma.
5: Ẹ kú sẹ.
4: Yes, ma. Ẹ ṣe ma.
5: Ọpẹ rí àmàlà gidi tẹ́ ẹ sọ.
4: Bẹ́ẹ̀ni ma.
5: Àmàlà ráìsì.
4: Bẹ́ẹ̀ni.
5: Oúnjẹ gidi ni lọ́dọ̀ tèmi o.
4: Ẹ fẹ́ràn ẹ̀ gan.
5: Bẹ́ẹ̀ bá wá rí ewé dú. Pẹ̀lú gbẹ̀gìrì. Àti ẹja kóté.
4: Kóté.
5: Bẹ́ẹ̀ni ma. Bẹ́ẹ̀yẹn bù yẹn lórí. Kóté yẹn máa jẹun lọ.
4: Kóté
5: yẹn oúnjẹ àgbáríkà ni o.
4: Kóté yẹn ṣé yìí máa dín àbẹ́yìn máa ṣe ní mo òyò.
5: Ẹṣẹ́ rí mi sọ.
4: Àmì o àmì ẹṣẹ́ gan. Ẹṣẹ́ gan ni ẹ máa bá wa bé tó bọ̀. Ọpẹ́ ló yẹrú láti Ọ̀yọ́ ló pè wá yẹn ṣe ẹkú ìfẹ́ ilé iṣẹ́ wa ẹkú ìfẹ́ ọbẹ̀ làwọ̀ náà. Àwọn ní kóté làwọn bá lọ ṣé gbogbo ẹni tó ti ń pè látàárọ̀ sí àwọn yẹn sọ pé alárùn àtàwọn tó ní nọmba tú àwọn tó ní nọmba tírì gbogbo ẹ̀ lọ́ ṣe kíni wọ́n sọ àwọn wá sọ pé kóté àwátá mọ ẹja kóté náà ẹ wò tọ́bẹ̀ bá ti dùn tí nǹkan tẹ gbé sílẹ̀ tó ti ṣe kíni tá ti ṣe bó ṣe yẹ ká ṣe tó dẹ̀ ń lọ báyìí ẹ wò ó máa ṣara wa lóore mo ní kẹ́kà jẹun mi wa ni ka kan ma je onye tabari o ka je onje lasan ko ni mo man so o ka je awon onje to ma se gbogbo ago ara wa lore ni iyen ni wi pe lowuro ibayi e ma gbagbe lati ma debi panu boje lafu yi na le fe ro laaro yi e tete bo sile yara dana yin ke se kini ke lo ro lafu yin ke se kini ke le je gbogbo yen ta ba nje mu tun so lekan si pe lase ledu mare ko ni gbodi ni ara eni kankan wa ah se wa rile ni yi o de pe ka ma ti lo ni gba o lawo le gan gba o la tu wa nlo bayi bi mo se so ati bossi ile tuntun bayi ati bossi ile erin ta npe ni laughter house erin la o marin o lase ledu mare e wo ko wa ni jubai lo lori eto wa obe lawo pelu chef mamzi adupe lowo olorun to mu akoko yi wa fun wa lati ri se ati awon moju ero wa ni ori eto lowuro yi to ba tu wa di ose to nbo ni dede ago mewa bo ni ojo eti e pade wa lori eto yi o dabo

0: Elavani eta wara sasa. E mo lo soju ewewe boju omi nbo do re kan ni Facebook. 32FM 949. Pade mi nbe ke mo woran mi kitikiti.
1: Ibi mama to ile no.
0: Oga to monse, omose si oga. Alajo gbele kini si keje to tin di swata yanyan toro na tin pele. E ti mo pe ko si bo se wu ko ri to ko si bo se wu ko lo ngori. Itakun to ba lo ngo tabi anamo yo tan tuto. Ani e file ko le ladun bi anamo.
1: Ọ̀rọ̀ yìí dùn bàbá àtọyìn, ọdún ká tọyìn lára o, ọba malaria sára àtọyìn.
0: Tó bá jẹ́ pé lórí ètò ìjọ dọ́là títí ọ̀tọ̀rọ̀ yìí ti di pẹ́ǹtúká tó ti di pé kó ń kó jabilẹ̀ àní ẹjẹ́ kálukú ọmọ sí tiẹ̀.
1: Malaria sára àtọyìn.
0: Tí gbogbo ẹ̀ ti ń hó gùdùgùdù tó ti ń di pé. Bẹ́ẹ̀ ẹ ti fẹ́ kọ̀rọ̀ ń kó dibi tí ó di wàhálà láàrin ẹ̀yìn méjèèjì. Ọkọ àtìyàwó ètò yàn rè o.
1: Àtọyìn bá gbéra, ó tọ màmá àtọyìn lọ. Kí ni mo fi ṣe ọ́? Kí ló kúkú ṣe?
0: Ètò yàn rè ètò ìjà dọ́là.
1: Sọ fún mi.
0: 08097-09949. Zero 90 62 odometa 949 ojopo tẹ lanfani ati pe sina.
1: Ota mama to ilo.
0: Ta lo rojo da yin po lo ro e.

0: ètò jọ dọ́là ló ń là ló já lọ́wọ́.
1: Màmá tó yìn ṣe ká.
0: Gbogbo àwa tó jẹ pé tá a pè lè ṣe rédíò tá a mọ̀ dámọ̀ ṣàwẹ́wà dàdá mọ̀ fi ṣàwẹ́wà kòkòkòkò yóò mọ̀ rí bẹ́ẹ̀. Ètò jọ dọ́là kò ń lo ètò kan tánu pé àìlò èmi mo ti pè èmi náà ti pè wọlé. Ọgọ́rùn èèyàn ló ń gbìyànjú àti pe nọ́mbà pé ká wọlé kọ̀rọ̀ tàwọn náà gó lójútùú lónìí. Ọ̀rọ̀ ìjà tó ti pẹ́ ńlẹ̀ kó kàlàáfíà ó wọbẹ̀.
1: Bàbá ìjẹ̀bú débẹ̀ kanlẹ̀kùn.
0: Kí n tó dàbí gbódò ń ro sọ kó jẹ́ rọ̀gùn ìsàlẹ̀ kó jẹ́ rodò lọ́gùn ìsàlẹ̀ kó lọ rí mú mi ń bẹ̀. Ó fara sin bẹ̀ pátápátá. Ká a máa pé bíríkútú pé ẹ̀yà ó ti wọlé ó ti ríǹgì ẹgbà ẹgbẹ́. Bẹ́ẹ̀ tó sì jẹ́ pé kò yọmọ rí bẹ̀. Ìjẹ́ ọdọ́là lẹ́ ń láǹfààní àti gbọ́ǹkànnì 32FM 94.9.
1: Ìjà ọkọ̀ pẹ̀láyà.
0: Hello, Ekaro.
2: Hello.
0: Ekaro, orúkọ yín àti tẹ̀tí ń pè. Zero nine zero 62 odo meta 949. Hello. Hello. Hello. Yeah. Sugaja. 0097 odometa 949.

0: mọ̀mọ́ tó pè wá ẹ̀ tó ń bá láǹfààní àti pè padà ojú òpó nǹkan tọ́tù òun gbọ́ yí dáadáa. Gbogbo ẹyin olólùfẹ́ wọ̀ kí ló mọ̀ tẹ́ ẹ ti ń wò pé kí ló dé kí ló ṣẹlẹ̀. Hello.
1: Ẹ
0: káàárọ̀ mọ orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè.
1: Hello.
0: Hello, ẹ káàárọ̀, mo ń gbọ́ yín kìtìkìtì. Hello.
2: Mo nílé, mo lẹ́wà nílé, ẹ̀rù bà mí rárá.
0: Hello.
2: Láti bí bẹ́ẹ̀ ni ó.
0: 0809749 0906229 49. Ogbe ele lo fe to jaw dollar te tin wo gbe awo ke lu ma nko.

ẹ jẹ́ pé wọ́n ní kí láwọ́ ṣùgbọ́n kíròkó sọ́gbọ̀n kí yaya sàádọ́ta ẹ̀gbọ́n ìran ta wá ní sojú ètò ìjọ òdòlà lẹ́ńlá àǹfààní àtẹ́sí nǹkan ní 32fm 949 tá lọ̀rọ̀ jọ dàyín pọ̀ ọkọ àtìyàwó bàbá àtọmọ ọmọ àtìyá ẹ̀gbọ́n àtàbúrò ẹbí àtẹbí ará àtàrá ọ̀pọ̀ sísìn ọdún léyá ó ti ń lọ ń gbòòrò ìgbòòrò tí ń rọ́ kùkù gẹ́gẹ́ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ti ń sáré kíá ọ̀bẹ wa ò gbọ́dọ̀ sílẹ̀ láṣẹ ọlọ́run ọbẹ̀ ò sì ní sílẹ̀ ṣùgbọ́n lásìkò yìí lọ́pọ̀lọpọ̀ ìyàwó ilé gbọ́dọ̀ sí sùúrù pọ̀ díẹ̀ àṣírí kan tí ń wò rajẹ́ ayín sí ni pé nígbà tí ó bá di wòye ọ̀sẹ̀ tí ń bọ̀ ẹ́ rí páwọn ọmọléèwé náà mọ fìwé ránṣẹ́ wọ́n ti máa kọ́ sí ọlọ́rin létí dáàdì come and pay my school fees bẹ́ẹ̀ ẹran iléyá náà ó tún wọlé dé ata náà tún pọ̀ lọ́jà tá a gbọ́dọ̀ wí ìyàwó ilé ń rà àsìkò ẹ́ kó dáàpọ̀ ká ṣe sùúrù fúnra wa o gbogbo kómi ń kásà tí ò bá àti ẹ̀ wá jẹ́ ajẹ́ kájọ fígun òtò lò kájọ fi tò ó ní òfin ní sí ìjà ní òfin ní sí wàhálà tí gbogbo ó sì lọ ń rọrùn tán yóò lọ ọ̀pọ̀lọpọ̀ ìyàwó ilé míì tí ẹ̀ ní ro bí tẹrun ṣe wáyà bọ́kún ó sì ṣe ṣáàwá ní ìràṣọ ọdún ni àwọn ọmọ ò ràṣọ ọdún bàbá tí ó rẹran lọ́kẹ́ àìmọye owó ó tún mọ sáré àràṣọ ọdún tó má ra ti yá ó tún tó ra ti mọ̀mí ẹ̀ra ti bàbá ẹ̀ ó tún tó ra ti yá ìyàwó ti bàbá ìyàwó ìyàwó a ní sùúrù tájọ ṣe fúnra wa gbàǹrò àsìkò yìí o lóbi jẹ pé ilé yóò dé yóò látúnṣe tán tátún mọ retí tàmọdún tí gbogbo ẹ wà fẹ dìpẹǹtúká lẹyìn ayẹyẹ ọdún àwo nígbàwó ń gbọwọ lọrọ tó wà ń lẹ àjọ gbẹni tí ó fi jọ rí bó ṣe yẹ ó rí 08097949 tàbí 09062949 ọ̀gá àtọmọṣẹ́ ọmọṣẹ́ àtọ̀gá ẹ̀ tó tá lọ rọ́jọ́ dàyín pọ̀ bàbá àti ọmọ ọmọ àti bàbá ìyá àtọmọ ọmọ àti ìyá ẹ̀ tó ti di láàkò ní parí mọ́ tested and trusted lè tòjà ò dọ́là tẹ́ ẹ bá ṣe fẹ́ sílẹ̀ bá ń bẹ̀ẹ́.

0: Kí ló ń sun ọpọ́ ìrẹsì jọ̀lọ́fù lọ sí ìpele ìgbádùn tó ga? Ṣé tí wọ́n bá sè é pẹ̀lú kóró náà fún adùn tó ká màmá yẹn ni? Tàbí tẹ bá jẹ́ pẹ̀lú ojúlówó sàláàdì Nàìjíríà, èso kábéèjì, kárọ́ọ̀tì, lẹ́tùsì, àtẹ̀wà oníkíndìnrín díẹ̀.
1: O ní láti jẹ́ méjèèjì, ṣe jollof rice rẹ pẹ̀lú adùn kóró náà, kí o wá jẹ́ pẹ̀lú ọ̀pọ̀ ẹ̀fọ́. Ó yá, jẹ́ kí ọpọ́ oúnjẹ rẹ gbé pẹ́ẹ́lí. Lónìí, jẹun tó

0: All right, too. Ẹ káàbọ̀ padà láti ibi tá a ti lọ polówó ọjà. Ètò ìjọ dọ́là ló ń là lójá ní ìkànnì 32FM 94.9. Hello.
1: Hello.
0: Hello. Ah, tẹ bá fẹ́ pele iṣẹ́ rédíò, a dápọ̀ kẹ pa rédíò yín àbí kẹ sun sẹ́yìn kú ndi rédíò. Etí ò gbéjì rárá. Káàbọ̀ láti ibi tá a ti lọ polówó ọjà. Ètò ìjà odò là ń tẹ̀ wájú. 08097949 tàbí 09062-3949. Àmọ̀mọ́ tó pè wá láti ìlú Ògbómọ̀ṣọ́. Ògbómọ̀ṣọ́ Ajílété. Ojú òpin wò tọ́ tó ní iṣẹ́ akin lọ lórí ẹ̀ lọ́wọ́lọ́wọ́. Láǹfààní àti pè padà báyìí tá gbádùn ara wa dáadáa tá gbọ́ra wa yékéyéké. 08097-3949 tàbí 09062-3949. Àwọn ojú òpó tá láǹfààní àti pè sínú tá lọ́rọ́ jọ dà wá bọ̀. Ta ni nǹkan tó dàbí pé kò fẹ́ yéra wa mọ́? Tó ti ń ṣẹlẹ̀ láàrin ara wa tá àti fẹ́ ṣẹlẹ̀ tẹ́ ká ti wójútu sí. Àwọn nǹkan tó yẹ kájọ pé wò kájọ gbé wò pé akíní ibi ṣe ń lọ ẹ ọ̀nà tí ń gbà lọ ẹ tó bá bẹ́ẹ̀ lọ yóò léwu tó pọ̀ lọ́nà ẹ bọ́rọ̀ yìí ṣe ń lọ ẹ tó bá bẹ́ẹ̀ jálẹ̀ ibi tí ó forí sọ yóò burú jáì púpọ̀ bẹ́ẹ̀ tá a sì fi orí bẹ́ẹ̀ tá a wá wò pé ọ̀nà wo la fẹ́ gbé gbà tá a ṣe bẹ́ẹ̀ ní sọ̀rọ̀ pé ọ̀rọ̀ ẹ kò rí báyìí kò yóò ṣẹlẹ̀ báyìí. Bá rántí tẹ́ ẹ bá gbàgbé bí ìtòjọ dọ́là nìkan lẹ ti lè ráǹfà nírú ẹ tẹ́ pè wọlé ẹ bá ti ní nọ́mbà ẹni irúfẹ́ ẹni bẹ́ẹ̀ lọ́wọ́ tẹ́ fùwà lẹ́rọ̀ ìbánisọ̀rọ̀ ẹ ti lè tábà yín láǹfààní àti pé tí gbogbo ó sì parí síbẹ̀ ojú òpó ọ̀hún tẹ́ pè sí rẹ 09062-3949 tàbí 08097-3949. Ojú òpó tẹ́ láǹfààní àti pè sínú. Gẹ́gẹ́ bí mo ti ń ṣàlàyé ẹ lọ. Irú àsìkò ìtọ́dún iléyà ń ró kẹ̀kẹ́ tí ń ró kùgbé. Ọbẹ̀ ò gbọ́dọ̀ ṣílẹ̀. Tá a bá sì jóngbé, ẹ mọ̀já jóngbé. Ìyá mọ̀ rántí pé owó iléèwé àwọn ọmọ wa náà ṣe pàtàkì pọ̀. Gbogbo ẹ̀ lọ́yẹ ká kó ká bálànsì ẹ̀bí àṣà àwọn elédè Gẹ̀ẹ́sì. Ẹja ṣe ní gbogbo ẹ̀ ní bó ṣe yẹ ó rí kó lọ bó ṣe yẹ ó lọ. Àwọn iléèwé náà wọ́n ní bá ti délé ń gbọ́ bá di Monday ọjọ́ ajé ọ̀sẹ̀ tí ń bọ̀ ẹ̀. Wọ́n ti máa kọ́lé rin sí wọn létí. Dádì mọ́mì kọ́ máa ń pay my school fees. Owó iléèwé àwọn ọmọ wa ẹja mú náà lọ́kùnkúndùn. Ká má ní nítorí pé a rẹ̀ ràn léyá. Bí ara sọ ọdún àràbàtọ ọdún ẹyin tó nílé ìwé ẹ ṣe sùúrù díẹ̀ ni sùúrù náà la fi jọ ń ṣe bọ̀ látẹ̀yìn.

bẹ́ẹ̀ ọpẹ́ púpọ̀ lọ́wọ́ ilé tẹ́lẹ̀dùà náà gbé kọ́kọ́rọ́ ètò ńlẹ̀ lọ. tóbi lọ́pàá ògún sínú ọ̀wọ̀ kí ló mọ̀ sẹ́ńlẹ̀ bí ìta. ẹ mú ẹ̀gí ẹranko bẹ́ẹ̀ kọ́ lò rẹ. lájọ mọ ọbẹ ni ìran ọbẹ ní bẹsọ àtẹlẹsà bẹ lájọ fa ikú dẹgbẹra ni. ètò ìjọ òdọ́là yín ọ̀hún rèé tó làlújá. ní kìtìkìtì káàkiri gbogbo àgbáláyé nìkan ní 32fm fún arére ẹ̀sìn. ojú òpó yín ọ̀hún rèé 0097009 49 àbí 0906 229 49.

0: fẹ́lẹ́fẹ́lẹ́ ńlá yé. Bẹ́ẹ̀ bó ṣe gbà nìyẹn.
1: Fẹ́lẹ́fẹ́lẹ́ láyé gbà ó.
0: Ṣùgbọ́n mo fẹ́ mọ àwọn rántí pé òkùnkùn báyẹn ló bẹ̀rẹ̀ ṣẹ̀dá ayé. Fẹ́lẹ́fẹ́lẹ́ tó ọba mi ò ṣa òkè tó kó tó fi mọ́lẹ̀ kẹ́yìn. Ẹjẹ́ mọ́ rántí pé kò sí tó bó ṣe wù kó lelele tó ti òní rọ. Kò sí bí èèyàn ṣe fẹ́ ṣẹ̀yàn tó pé ẹni mo ti gbà pé kò lè dáríjì mi mọ́ láyé. Mo ti gbà pé ẹ̀ṣẹ̀ tí mo ṣe ó lágbà pọ̀ mi nírètí púlẹ̀. Mi nírètí púlẹ̀ fi bẹ́ẹ̀ pé ọ̀dà mo yáfi ẹ̀fọ́ lọ. Tó bá rú yín lójú ẹ̀yẹ mọ́ wulẹ̀ dára yín là. Ó ṣe wù kó rí tu ẹ̀yẹ mọ́ bọ̀ sí kàn ní 32FM 949. Lórí ètò kan tẹ́rẹ́bọ̀ ọ̀dúnṣù ètò kan gbòbí iná jò láàárọ̀. Ètò jẹun dọ́là pẹ̀lú tóbi lọ́ba Ògún sínà. Ká lọ̀rọ̀ jọ dà yín pọ̀, ta ló dàbí pé ọ̀rọ̀ ọ̀hún ti fẹ́ di pẹ́ǹtúká. Ó ti di gbódò ń ro sọ. Ó ti di pé kò yẹ kò jẹ́ rí bẹ́ẹ̀ ń ọ̀jẹ́ gbà. Ojú òpó tẹ́ láǹfààní àti pèsè rẹ̀. 09062 09 09 08 097 09 09. Àwọn ojú òpó yàn rè tẹ́ láǹfààní àti pèsè. Bàbá àtìyá ọmọ àti bàbá ọ̀rẹ́ àtọ̀rẹ́ ẹbí àtẹ̀bí ní ibùsọ̀ kínní sí kejì. Ọ̀rẹ́ àtọ̀rẹ́ ọmọ àtọ̀rẹ́.

Igbákejì aṣojú ilẹ̀ Gẹ̀ẹ́sì sórílẹ̀-èdè wa Nàìjíríà Gilever ló ti jọ di mímọ̀ pé ìjọba ilẹ̀ Gẹ̀ẹ́sì kò ní ẹni àmì oróyàn kankan tàbí ààyò lára àwọn olùdíje tí wọ́n ń figa gbága nínú ètò ìdìbò gbogbogbò tí ó wáyé lórílẹ̀-èdè wa Nàìjíríà lọ́dún 2027. Ìṣèlú ló sọ̀rọ̀ ọ̀hún jáde wípé ìjọba ilẹ̀ Gẹ̀ẹ́sì kò ní nǹkan kan àti dá sí ètò ìdìbò ọ̀hún bó tilẹ̀ jẹ́ wípé inú àwọn ò dùn láti rí dájú pé ètò ìdìbò náà lọ láyọ̀ àti àlàáfíà nírọwọ́rọsẹ̀ tó sì jẹ́ ìtẹ́wọ́gbà fún gbogbo àwọn aráàlú. Gilever jẹ́ òde mímọ̀ nílùú Ìlọrin lásìkò àbẹ̀wò ẹ̀lẹ́bẹ̀wọ̀n ẹ̀kúṣẹ́ sí gómìnà ìpínlẹ̀ Kwara ẹni tuntun ṣe alága ẹgbẹ́ àwọn gómìnà lórílẹ̀-èdè wa Nàìjíríà Abdulrahman Abdulrazak ìyẹn nílé ìjọba tó wà nílùú Ìlọrin. Igbákejì aṣojú ilẹ̀ Gẹ̀ẹ́sì ọ̀hún ìyẹn Gilever ló ṣe àbẹ̀wò ẹnu iṣẹ́ ọlọ́jọ́ mẹ́ta sí ìpínlẹ̀ Kwara. Ó ṣàlàyé wípé ìjọba ilẹ̀ Gẹ̀ẹ́sì yóò ṣe àtìlẹyìn àtìlẹ dájú wípé ètò ìdìbò tí ó wáyé lórílẹ̀-èdè Nàìjíríà lọ́dún tí ń bọ̀ ló lọ nírọwọ́rọsẹ̀ láì ní pákáleke nínú láyọ̀ àti àlàáfíà tí ó jẹ́ ìtẹ́wọ́gbà tí ó sì mọ́yán lórí. Ó fi kún wípé ilẹ̀ Gẹ̀ẹ́sì kò ní ẹgbẹ́ òṣèlú kankan tó yàn ní pọ̀sìn lórílẹ̀-èdè wa Nàìjíríà.

Ìròyìn aago méjìlá ló ti ń dé sétí gbọ̀yìn láti kàní 32 FM 94.9 ta kalẹ̀ sí Laughter House orí òkè Premier Mọ́kọ́lá Ìbàdàn ìròyìn ilẹ̀ òkèrè. Àjọ tó mójútó ètò ìlera nílẹ̀ Áfíríkà ni a ti kéde àjàkálẹ̀ àrùn Ebola eléyìí tó ti bẹ́ sílẹ̀ ìyẹn ní orílẹ̀-èdè ti DR Congo ìyẹn lẹ́kùn orílẹ̀-èdè ọ̀hún tó pè ní ìtúre wọn wà jọ dé mímọ̀ wípé àwọn ẹ̀sùn tó jẹ́ òjìlérúgba ó lé mẹ́fà ó náà ni àwọn ti ṣe àkọsílẹ̀ rẹ̀ tí èèyàn 95 sì ti dágbére fáyé pódìgbà ó ṣe ìyẹn ní agbègbè ẹkùn kan níbi tí wọ́n ti ń wa kùsà nínú àtẹ̀jáde tí wọ́n fi síta lónìí ni wọ́n ti fi kún níbi ìpàdé eléyìí tí wọ́n jókòó ṣe pọ̀ pẹ̀lú ilẹ̀ ti DR Congo Uganda South Sudan àti àwọn àjọ lájọ gbogbo tọrọ ètò ìlera tún gbèrú láti tètè wo ìgbésẹ̀ tuntun àti èyí tó yẹ eléyìí tí wọ́n lè fi dènà àjàkálẹ̀ àrùn ọ̀hún àti àmójútó àwọn ẹnubodè orílẹ̀-èdè kan sí kejì àjàkálẹ̀ àrùn Ebola ni wọ́n kọ́kọ́ ṣe àwárí rẹ̀ lọ́dún 1976 níbi tí ṣe DR Congo lásìkò yìí tí ó sì jẹ́ wípé wọ́n lérò wípé ìtànkálẹ̀ àrùn ọ̀hún kò sẹ́yìn ẹ̀yẹ àdán èyí ni ìgbà kẹtàdínlógún tí àjàkálẹ̀ àrùn tí yóò bẹ́ sílẹ̀ bá wọn fínra ìyẹn lórílẹ̀-èdè ti DR Congo àjàkálẹ̀ àrùn aṣekúpani tó bẹ́ sílẹ̀ nílẹ̀ Congo ọ̀hún ló wáyé láàrin ọdún 2018 àtọdún 2020 léyìí tí kò dín ní 2,300 èèyàn tó dágbére fáyé pódìgbà ó ṣe látàrí àjàkálẹ̀ àrùn Ebola lọ́dún tó lọ èèyàn 95 òun náà ló dágbére fáyé pódìgbà ó ṣe láti pasẹ̀ àjàkálẹ̀ àrùn náà. Lábala ìròyìn eré ìdárayá. Asáré ẹ̀jẹ̀ eléyìí tó ti gba àmì ẹ̀yẹ àgbáyé tó bi amúsàn òun náà ni ó ti ń pòǹgbẹ àti ṣe àṣeyọrí ọ̀tún lẹ́yìn eléyìí tó tún gba àmì ẹ̀yẹ lẹ́ẹ̀kẹta níbi ìdíje asáré ẹ̀jẹ̀ ilẹ̀ Áfíríkà àwọn àgbà ọ̀jẹ̀ ti CAA tó wáyé ní Accra lórílẹ̀-èdè Ghana ní ọjọ́rú amúsàn eléyìí tó gba àmì ẹ̀yẹ wúrà àkọ́kọ́ fórílẹ̀-èdè wa Nàìjíríà níbi ife ẹ̀yẹ tọdún 2026 níbi ìsáré ẹ̀jẹ̀ àwọn obìnrin ọlọ́gọ́rùn-ún ọ̀bùsọ̀ 100 meters léyìí tó fi borí akẹgbẹ́ rẹ̀ láti Zimbabwe ìyẹn Ashley Miller àmì ẹ̀yẹ tuntun amúsàn ọ̀hún òun náà ni ó ti gbarú ẹ̀ ní ọdún 2018 tó tún ṣe àṣeyọrí mìíràn ní Mauritius lọ́dún 2022 kó tó tún gba àmì ẹ̀yẹ mìíràn yìí. Lágbo amúlùúdùn Sandra ẹni tí ṣe aya tẹ́lẹ̀ rí fún ẹni tí darí ètò lórí móhùnmáwòrán ni ọ̀jìnì nìyẹn Frank Edo ló ti bẹ ọ̀rọ̀ síta gbangba wálíà lórí ẹ̀sùn àṣemọ́ṣe wípé ó ń fọ̀bẹ ẹ̀yìn jẹ ọkọ rẹ̀ níṣu eléyìí tó ti bọ́ síta níbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ tá a wà yìí ló ti wá fi àtẹ̀léde kan síta lójú òpó Instagram yẹn nírọ̀lẹ́ àná nínú àtẹ̀jáde rẹ̀ ni Sandra ti ṣàpèjúwe ara rẹ̀ gẹ́gẹ́ bí olóòótọ́ títí lásìkò tó ń wà nínú ìgbéyàwó ọ̀hún tó sì fẹ̀sùn kàn wípé ọkọ òun Frank gangan ló jẹ́ wípé ó ń ṣe àṣemọ́ṣe tasẹ̀ àgẹ̀rẹ̀ tó sì ní ìbáṣepọ̀ tí kò tọ́ pẹ̀lú àwọn obìnrin mìíràn lásìkò tí àwọn jọ wà nínú ìgbéyàwó àwọn arábìnrin Sandra ọ̀hún ṣàlàyé tó sì dárúkọ oríṣiríṣi àwọn obìnrin tó fẹ̀sùn kàn wípé wọ́n ní ó ń ṣe pẹ̀lú ọkọ rẹ̀ lásìkò tó wà nínú ìgbéyàwó náà. Bẹ́ẹ̀ bá ní ìròyìn ìyàjọ́ yájọ́ kan abómi ìtẹ̀fẹ́ fi tó wà létí ẹ lè fi àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ sórí 0705-655-0949 àbí news@32fm.com.ng. ìròyìn kò ní jọba ìlọ fún tọ̀sán tòní níkànnì 32 FM 94.9 takalẹ̀ sí Laughter House òkè Premier Mọ́kọ́lá Ìbàdàn Peter Ọláṣùpọ̀ ló ti ń ròyìn ẹ máa yáṣẹ́ o.

0: pẹ̀lú bó ṣe ku ọjọ́ mẹ́ta ó dín ní ọgbọ̀n tí ìdíje ife ẹ̀yẹ àgbáyé ó gbìnàyà lórílẹ̀-èdè canada usa àtòrílẹ̀-èdè mexico láàrin ikọ̀ mẹ́rin láàrin ikọ̀ méjì ó dín ní àádọ́ta ilé tí ó kópa nínú ìdíje ọ̀hún àti rí tí orílẹ̀-èdè méje ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n ti kó orúkọ àwọn agbábọ́ọ̀lù mẹ́ta ó dín ní ọgbọ̀n ilé tí ó lọ kópa fún wọn nínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé ilé tó jẹ́ tọdún ilé ìta wà nínú èyí wọ́n ti kó orúkọ wọn jáde nínú àwọn orúkọ ilé tó sì jáde oríṣiríṣi wàhálà ó ti ń túyọ̀ láàrin àwọn orílẹ̀-èdè kọ̀ọ̀kan torí pé níwò yí àárọ̀ nígbà tó orílẹ̀-èdè japan tó kó orúkọ àwọn agbábọ́ọ̀lù ẹ̀ síta orúkọ àwọn agbábọ́ọ̀lù méjì tó ṣètà nkosanko nínú ọkọ̀ àgbọ̀jẹ́ orílẹ̀-èdè japan àwọn agbábọ́ọ̀lù bíi karumi tó máa tinú kọ brighton and hove albion àtòun àti takumi namino tó gbá bọ́ọ̀lù nínú ọkọ̀ liverpool nígbà kan rí orúkọ àwọn méjèèjì ó sọnù nínú orúkọ ilé tó orílẹ̀-èdè japan kó jáde bẹ́ẹ̀ gẹ̀dẹ̀rẹ̀ nígbà tó orílẹ̀-èdè faransé táwọn forúkọ àwọn agbábọ́ọ̀lù wọn lékè tí wọ́n forúkọ wọn lẹ̀ lánàá òde gangan agbábọ́ọ̀lù lọ́wọ́ àárín fún ikọ̀ real madrid tó kópa ní ìpele àṣekágbá fún orílẹ̀-èdè faransé nínú ìdíje àgbáyé tó lọ́tọ́ ní lórílẹ̀-èdè títí qatar lọ́dún 2022 mo sọ̀rọ̀ nípa Eduardo Camavinga orúkọ tiẹ̀ náà sọnù nínú orúkọ ilé tí ayé ń tọ́jú olùkọ́ni fún ikọ̀ àgbọ̀jẹ̀ orílẹ̀-èdè france tó kó jáde ní ọ̀sán òní gangan nígbà tó fi di bí aago mẹ́ta àbọ̀ ní ọ̀sán òní ikọ̀ àgbọ̀jẹ̀ orílẹ̀-èdè ti belgium àwọn náà kó orúkọ àwọn agbábọ́ọ̀lù jáde nínú orúkọ tó lè kó jáde orúkọ àwọn agbábọ́ọ̀lù bíi romeo lavia tinú ikọ̀ chelsea orúkọ tiẹ̀ náà yọ jáde nínú orúkọ ilé tó yẹ pé olùkọ́ni ọ̀hún tí ò fi mọ́ àwọn agbábọ́ọ̀lù tí ó lọ kópa fún wọn nínú ìdíje àgbáyé bẹ́ẹ̀ gẹ̀dẹ̀rẹ́ luis openda ilé tó fi inú ikọ̀ rb leipzig sílẹ̀ láti darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù juventus orúkọ tiẹ̀ náà sì ní orúkọ ilé tí ó lọ kópa fún ikọ̀ àgbọ̀jẹ̀ orílẹ̀-èdè belgium nínú ìdíje àgbáyé ṣùgbọ́n nírọ̀lẹ́ òní gangan ìkan nínú àwọn ọkọ̀ mẹ́wàá tí ó lọ kópa nínú ìdíje àgbáyé láti ilẹ̀ adúláwọ̀ mo sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè ivory coast àwọn náà forúkọ àwọn agbábọ́ọ̀lù wọn léde o nínú orúkọ ilé ìtọ́lẹ̀ fílẹ̀dẹ̀ láti rí ti agbábọ́ọ̀lù eléyìí tí wọ́n mú dání lọ sínú ìdíje ilẹ̀ adúláwọ̀ ilẹ̀ ìtàlù tá a gbá tán kọjá yìí gangan mo sọ̀rọ̀ nípa wilfred zaha agbábọ́ọ̀lù nínú ikọ̀ agbábọ́ọ̀lù crystal palace nígbà kan rí eléyìí tó yẹ kó tẹ̀lé wọn lọ sínú ìdíje ilẹ̀ adúláwọ̀ tó jẹ́ gbá ìfẹsẹ̀wọnsẹ̀ méjì fún wọn ní àti bẹ̀yẹn orúkọ tiẹ̀ náà kó padà sí nínú orúkọ eléyìí tí ó lọ kópa fún wọn nínú ìdíje àgbáyé bákan náà ẹ̀wẹ̀ agbábọ́ọ̀lù ilé tó ṣe wípé òun náà ló mi àwọn ẹlẹ́ẹ̀kejì tó orílẹ̀-èdè ivory coast tí wọ́n fi gba ìdíje ilẹ̀ adúláwọ̀ ní ọdún 2023 mo sọ̀rọ̀ nípa sebastian allah tó mi àwọn kojú ikọ̀ super eagles orílẹ̀-èdè wa nàìjíríà lọ́dún 2023 orúkọ tiẹ̀ náà ò sí nínú orúkọ ilé tí orílẹ̀-èdè ivory coast tí wọ́n kó jáde fún àwọn agbábọ́ọ̀lù tí ó lọ kópa fún wọn ní ẹni nínú ìdíje ife àgbáyé ká máa wo in tí àwọn orílẹ̀-èdè tó lọ sí bí abi mọ́kànlé ní ogójì eléyìí tó kù tán ti forúkọ wọn léde táwọn fi léde ká máa wo àwọn agbábọ́ọ̀lù tí ó tún sọnù ní àti ìbẹ̀yẹn náà la fi ń kiyín káàbọ̀ sórí ètò ìgé ní ẹni ìrọ̀lẹ́ tòní ní ẹni ìkànnì adẹ́rìn pọ̀ṣùnú 32fm 94.9 táwọn fi díkalẹ̀ ká sí orí òkè mọ́kànlá lẹ́yìn premier nílẹ̀ ìbàdàn akínkùnmíọ́lápọ̀ náà ló kọ́ tẹ́mi jẹ́ the sporting director káwọn nu kínní ọ̀hún lọ́dún sọ̀sán torí pé àwọn ọ̀rọ̀ yẹn pọ̀ lọ́kàn ọ̀jọ̀kan ká bẹ̀rẹ̀ láti inú kan manchester united torí pé lẹ́yìn tí olùkọ́ni wọn mo ń sọ̀rọ̀ nípa olùkọ́ni ruben amorim tó finú kan manchester united sílẹ̀ ní ẹni nínú oṣù kínní ọdún tá a wáyé gangan tọ́lẹ̀ gbéṣẹ́ fún olùkọ́ni michael carrick kó wá dúró gẹ́gẹ́ bí ẹni tó yẹ pé yóò wá ṣojú gẹ́gẹ́ bí adelé nínú kan manchester united nígbẹ̀yìn gbẹ̀yìn ó ti ń jọ bí ẹni wípé àwọn alákóso nínú kan man u wọ́n ti tú èrò ọkàn pa lásìkò tá a wáyé o wọ́n dẹ̀ fẹ́ fún olùkọ́ni michael carrick ní iṣẹ́ pẹ̀lú bí nǹkan ṣe ń lọ́bẹ̀ oúnjẹ bẹ́ẹ̀ ni pé àdéhùn ti wọ̀ láàrin michael carrick àtòun àtàwọn tó jálákóso nínú kan man u láti jẹ́ pé ọmọkùnrin ọ̀hún kò tọ́ bọ̀rẹ̀ àdéhùn ọdún méjì nínú kan manchester united lásìkò tá a wáyé òun ní ọjọ́ olùkọ́ni wọn ní ẹni sáà tó ń bọ̀ pẹ̀lú bí nǹkan ṣe ń lọ lásìkò eléyìí tá a wáyé ọ̀rọ̀ ti ń wọ̀ papọ̀ láàrin àwọn ogun méjèèjì bákan náà ẹ̀wẹ̀ nínú kan manchester united ṣáájú ìfẹsẹ̀wọnsẹ̀ tí wọ́n gbà lópin ọ̀sẹ̀ eléyìí tá a wáyé ní ẹni nínú ìdíje líìgì ilẹ̀ gẹ̀ẹ́sì kojú ikọ̀ nottingham forest olùkọ́ni ọ̀hún ó ti kéde sàlàyé nígbà tó ń bá oníròyìn sọ̀rọ̀ lénìí wípé ẹni tó jẹ́ agbábọ́ọ̀lù lọ́wọ́ àárín wọn eléyìí tó lọ gbọ́ láti inú ikọ̀ real madrid mo sọ̀rọ̀ nípa casemiro tó ní ìfọ̀rọ̀pá láti ibi ọjọ́ mélòó kan ó jẹ́ kó náà kí casemiro lè kópa o nínú ìfẹsẹ̀wọnsẹ̀ tí ó jẹ́ tí ó kẹ́yìn fún ọmọkùnrin ọ̀hún tí ó gbà nínú ikọ̀ manchester united ní ẹ̀yẹ ní pápá ìṣeré old trafford ẹ̀wọ̀ ẹ̀jẹ̀ á lọ sókè náà ká padà wá mọ̀ bọ̀ nínú kan manchester united sílẹ̀ ká gba bẹ̀yẹn yà ní ẹ nínú kọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù everton lásìkò tá a wáyé nítorí pé ẹni tó jẹ́ balógun nínú kọ everton mo sọ̀rọ̀ nípa sms coman ẹni tó ṣe wípé ó ti ń lo bí abi ọdún mẹ́ta ó dín ní ogún nínú kọ ẹgbẹ́ everton mo sọ̀rọ̀ nípa coman tó ti wà nínú kọ ọ̀hún láti bí ọbẹ̀ ọdún bíi gbọ̀ràn ṣùgbọ́n pẹ̀lú bí nǹkan ṣe ń lọ báyìí o àwọn alákóso nínú kọ everton ti kéde lẹ́nu wípé ẹni tó jẹ́ balógun àwọn ìyẹn coman yóò fi inú kọ ẹgbẹ́ everton sílẹ̀ kí sáà yìí bá ti tán lẹ́yìn ọdún mẹ́ta ó dín ní ogún tọmọkùnrin ọ̀hún ti lò nínú kọ everton yóò fi inú kọ ọ̀hún sílẹ̀ bákan náà ẹ̀wẹ̀ nínú kọ barcelona wọ́n ti ń ranjú o wọ́n ti ń wo agbábọ́ọ̀lù lọ wájú fún ikọ̀ agbábọ́ọ̀lù chelsea létí ikọ̀ chelsea lọ gbé wa láti inú kọ brighton and hove albion sáà tó kọjá mo sọ̀rọ̀ nípa jao pedro pẹ̀lú bó ṣe ń jọ bí ẹni wípé àwọn ìròyìn ti ń fìdí ẹ̀ múlẹ̀ wípé ẹni tó jẹ́ atamátàsé wọn táwọn náà lọ gbé wa láti inú kọ bayern munich láti bí sáà mélòó kan sẹ́yìn mo sọ̀rọ̀ nípa robert lewandowski wípé òun fẹ́ fi inú kọ barca sílẹ̀ kí sáà yìí bá tan ẹni tó jẹ́ bí sporting director nínú kọ barca mo sọ̀rọ̀ nípa deco ó ti ń bá àwọn alákòóso nínú kọ chelsea sọ̀rọ̀ lórí wípé èló gangan lẹ máa gbà ká bá sọ pé a fẹ́ gbé agbábọ́ọ̀lù lọ wájú ìyẹn jao pedro tá a bá fẹ́ gbé kúrò nínú kọ ba Chelsea ni sata wa bo ti e wule je pe awon oyin kankan na tin fide mu le wi pe Joao Pedro tin je ko dimo fun alokoso ninu ko Chelsea wi pe ma lo ro e ma ti e je ko wa si yin lokan ra wi pe fe gbe mi ta to wi pe inu ohun se dun lowo ninu ko igolu Chelsea sugun ka ma wo boye ko Barca boye awon fun awon na olowo ti won fi fe ti ko Chelsea le je pe ki won tomo kuyo ohun abi Joao Pedro o si duro ninu ko egbe bolu yen ka duro ninu dede league le gesin to wi pe lasiko ile ta wa pelu ba gba bolu kan se nlo o ti daju ka sabai lo wi pe agba bolu lowo yin fun eko egbe agba bolu Bournemouth mo so ni pa Marcus Senesi ele to da ko mo iko ni bi abi sa meta seyin lati nuko final yo fi nuko ohun sile ki sa yi ibatan to wi pe kade won ba ti tenu bodo o ti je ku nmo fa won alakoso ninu kan ku won se ta to bo yade o mi mo pelu bi nkan se lo ba iko Bournemouth si ti kede leni wi pe awon oke awon je ku mo ko yen won ma ba ti e lo ki sa yi ibati tan ka fi nuko Bournemouth sile ka lo sinu ko Newcastle United to wi pe leni gangan ohun na le n to je oluko ni fun iko Newcastle United mo so ni pa oluko ni Eddie Howe o kede salaye fa won ni royin pe agba bolu awon lo waju ti so bi le gesi yen mo so ni pa Anthony Gordon le ti ko igolu Newcastle United ti won lo gbe won lati nuko Newcastle ni pe abi sa merin kan seyin pelu bi nkan se nlo oluko ni Eddie Howe je ku mo lati ko ta wi pe ohun o le so nkan kan mo lori oro Anthony Gordon to wi pe o se se ko pe ki sa yi ibatan Anthony Gordon na o fi nuko egbe olu Newcastle United sile pelu bo je pe royin tin gbe wi pe ninu ko Bayern won ti ranju mo mo kun lati bi abi ose bi melo kan o ti wa njo bi eni wi pe Anthony Gordon ohun no da ko mo agbe olu bi Harry Kane Michael Olise ohun no lo sinu ko Bayern pelu bi nkan se lo bayi to wi pe oluko ni e o kede salaye fa won ni royin lenu wi pe mo kun ohun se tan ya ti fi nuko ohun sile ki sa yi ibatan ta gba be yen ku o me yen ka lo so ile de spain to wi pe leyin ti ohun ati oye Chameni ti won joja ninu ko egbe agbebolu Real Madrid Federico Valverde o ti pada sibu ba agbegade fun ko gboro Real Madrid leni gangan o o de tin gbagade ege fun ko gboro Real Madrid Sergio Fese won se ti won gba lopin ose le tawe ti o je Fese won se ti o kein ninu DJ League won lorile de Spain ka pada si wa sinu DJ League le gesin to wi pe agbebolu lowo yin fun ko Manchester United to ti ni ifarapa lati boya bi osu bi mefo sasiko tawe mo so nipa Matheus De Ligt pelu bi nkan se lo bayi De Ligt ti ni ifarapa ko de ni le lo kopa ninu DJ fi agbaye to wi pe o ti lo se ise abe si eyin ele ti o tin gbomo kun to tin dalamu lati bi osu bi mefa bo ti e wule je komo kun on wo gbogbo to le da si lati le je pe ko un le ri ballu gba ninu je fi agbaye to n bo lona ni ko pe ko pa igangan sugbon ni gbeyin gbeyin ko pada ri nkan kan se si eyin to n do de ti lo se ise abe pelu bi nkan se wa lo be o di sa to n bo ke tu to gbo ke to je pe e tu ma ri Matheus Blitz lo wi pa koda gan yo fe to be abi inu osu kini odun 2027 ko to di pe Matheus Blitz yo de pada lati le fara pa ile to lo bakan le we ninu ko Bayern lo ile de Germany en to je agba ballu loju ile won mo so nipa Manuel Neuer pelu bi nkan se lo bayi inu ati tu to wo bo wi ade omi o pelu iko Bayern lasiko ta wo to be ade odun kan mi pelu iko Bayern Munich o wa de wi pe mo kun won ma lo bi ade odun bi 14 ninu ko golu Bayern lati gba to mo kun won to tin gba ballu fun iko agboje won be bakan le we en to je agba ballu to se asonle elekeji won be mo so nipa Urich ohun na to wo bo wi ade won odun kan si lati ma je agba asonle elekeji ni e ninu ko Bayern e wo awon oyin e po gan sugbon e ti mo pe lapa be ki se joko enikan e ku ole
1: ara le akiyin e ku ole abinbolala mi doruko mi sporting crystal
2: Ridwan Adekunle Glebanki.
0: Bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa lójú òpó rédíò yìí òun náà lẹ́lẹ̀ darapọ̀ mọ́ wa lójú òpó ayélujára wa 32FM949 fẹ́yìn ẹ̀ 32FM949 fẹ́yìn ẹ̀ òun lójú òpó tẹ́ fi darapọ̀ mọ́ wa lójú òpó ayélujára kẹ́ bá ti wọ́n débẹ̀ máa bá wa pin káwọn ẹlòmíín náà lè mọ̀ pé ètò ìgè ó sì ń lọ lọ́wọ́ ní ìkànnì adẹ́rìn pòṣónú 32FM94.9 Sporting Crystal.
1: Atọ́kùn mo kìyàn.
0: Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ nírọ̀lẹ́ láti inú ìdíje League abalẹ̀ lẹ́ẹ̀kejì ilẹ̀ Gẹ̀ẹ́sì torí a ti ń wo ọ̀rọ̀ yìí láti bí abẹ́ ọjọ́ bíi mélòó kan gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó kéré ṣùgbọ́n jọ bí ẹni wípé ọ̀rọ̀ spygating tó ń lọ lọ́wọ́ láàrin ikọ̀ Bournemouth láàrin ikọ̀ Gbẹ́lu Middlesbrough àtàwọn àti ikọ̀ Southampton ó ti fẹ́ máa yíwọ́ bọ̀ fún àjọ EFL torí lánàá EFL mú ọ̀rọ̀ léde wípé kó bá fi máa di ọjọ́ Tuesday àbí kó tó di ọjọ́ Tuesday àwọn ń gbé ìdájọ́ àwọn kalẹ̀ lórí n táwọn ó bá ṣe fún ikọ̀ Southampton lórí wípé ìkan nínú àwọn tó jẹ́ intern wọn nínú ọkọ̀ yẹn ó lọ ń gbé fọ́nrán bí ikọ̀ Middlesbrough bọ́ ṣe ń ṣe ìgbáradì wọn wọ́n ti padà fi orúkọ bọ̀bọ̀ yẹn léde wọn ní Will Salt òun lorúkọ ẹ̀ ṣùgbọ́n lẹ́yìn tí àjọ EFL ò tán gbé ọ̀rọ̀ yẹn jáde lánàá ikọ̀ ẹgbẹ́ bọ̀lù Middlesbrough ní ìrọ̀lẹ́ yìí wọ́n fi ọ̀rọ̀ léde wípé nǹkan tí ìbáhùn tí àjọ tó ń ṣàmójútó abalẹ̀lẹ̀ kejì ilẹ̀ Gẹ̀ẹ́sì EFL tí wọ́n bá fẹ́ ṣe kí ikọ̀ Southampton kan gbomi kan gbọ́n wọn jáde kúrò nínú EFL final playoff final kí wọ́n kúrò mẹ́.
1: ọ̀pọ̀lọ́ ò mọ̀nà odò mọ́ ó dà sáwúrú ju ení Southampton gbogbo yóò wù tí ìbàjẹ́ tí òfin bá ti wà tíyàn bá ti rú òfin ìbáwí ló máa ń jẹ́ kíyàn mọ̀ pé tó bá dìgbà mìíràn kì í dárò ẹ̀ láṣà ẹgbẹ́ agbábọ́ọ̀lù ńlá ní Southampton ó yẹ kó wà nínú òye wọn wípé n táwọn ṣe tọ́ka bá fọ́ máa ní ìjìyà TFA bá pinnu pé àwọn fẹ́ jẹ Southampton níyà mi ò rí nǹkan tó burú ń bẹ̀ bọ owó tí mo kọ́ pa pé ọ̀pọ̀lọ́ ọ̀mọ̀nà odò mo dà sáwúrú ju kí yẹn máa jẹ́ ti bóró ẹjọ́ bẹ̀rẹ̀ látìgbà tí sáà ti bẹ̀rẹ̀ ni ẹjọ́ dagun dé bẹ̀rẹ̀ ni ṣùgbọ́n fún wọn ṣugbọn fun won lati wa ma so wi pe ti won ba ti le Southampton jade orun apare aye asidi I need to do be super ego Nigeria ni koju ko Congo DR fine to fin ba so pe o fe se owo ohun aye gba kile to dana telegram onje to se to fin ti ba se ti lagbara to be lalejo tandi ninu re ibari o ti mo pe o cheche o ile ya ma ngba lejo en to ba ti mo ko dana onje to po ko ni de ke wa jeun abro pe wa jeun ko mo so pe e se ko lo to bo ah mo o ti mo pe o layo laye o layo fo o lara ofo ko ni de ko pe wa jeun bọ́lọ̀ tó ti mọ̀ pé o fẹ́ kẹjọ gbá bọ́ọ̀lù gbá tẹlẹ́gàn mọ́ kan fún any result so Southampton wọ́n jẹ̀bi tí FA bá sanction wọn o but ní ti borrow àìní ti ju ni nígbà tí ìpọn náà wọ́n jí ọmọ yìí kan mú.
0: Sporting Clever
2: Adogun
0: nǹkan tí ikọ̀ bóró ń sọ lásìkò yìí ni wípé gbogbo sáà yìí pátápátá ni ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Southampton ni wọ́n ti ń ṣe kinní pé bọ́dẹ̀ ṣe ti ń ba lọ yìí torí pé wọ́n wá yọjú ìgbáradì àwọn ó wà lára nǹkan tí ó fà tí àwọn fi já nígbà tí àwọn méjèèjì jọ kojú ara wọn torí pé àwọn tactics olùkọ́ ni àwọn ni wọ́n ti kọ́kọ́ ṣe fọ́nrán ẹ̀ kó tó di pé wọ́n gba ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn in tó wà nínú òfin tí àjọ efl ò nílẹ̀ gangan tẹ́lẹ̀ ni wípé kí irúfẹ́ nǹkan báyìí bá ti ṣẹlẹ̀ wọn á yọ point ẹ̀ a rí nǹkan tó ṣẹlẹ̀ nínú ìdíje olympic nígbà tí ikọ̀ àgbọ̀jọ orílẹ̀-èdè canada lóbìnrin tí wọ́n ṣe tí wọ́n yọ 6 points tí wọ́n tún gbaṣẹ́ lọ́wọ́ wọn fún olùkọ́ ni wọ́n ní 1 year ban but now níbi tá a bá kinní èdè wọn sì níbi tá sì lè yọ points ibi tí wọ́n wà wọ́n wo àṣekágbá ni ẹ rí nírí ibi wípé àjọ efl wọ́n lè yọ ikọ̀ Southampton kúrò pàápàá jùlọ pẹ̀lú pé jẹ́ pé ikọ̀ Southampton náà ti ń lo ọgbọ́n wípé àwọn ọ̀ràn will sort tó lọ ṣiṣẹ́ yìí àwọn ọ̀ràn iṣẹ́ ó lọ ṣiṣẹ́ yẹn lápò ara ẹni.
2: Ohun méjì ló wà níbi àkọ́kọ́ tó fẹ́ fara pẹ́ òun náà ló ohun tí ẹ ti mẹ́nuba wípé ó ti wà nínú àlàkalẹ̀ òfin ìkóra ẹni jànú pé bí ló fa irú nǹkan báyìí bá ṣẹlẹ̀ ohun tá a ṣe lélẹ̀ àti kọ́kọ́ mọ irú ẹ̀sẹ̀ tó jẹ́ pé ó ṣe yẹ kó ṣùgbọ́n nǹkan tí mo kàn sọ̀rọ̀ nípa rẹ̀ ni wípé ọmọkùnrin tí.
0: Ẹ jẹ́ ń fi owó àti ọmọ bíi mẹ́ta dín in lẹ́nu nígbà tá a bá ṣe.
1: Ẹ̀yin kọ́mọ bẹ̀ ká jẹ́ kẹ́rẹ́ mi kówó.
0: Nígbà tá a bá padà dé látòjú ọjà ká wá máa máwọn nǹkan míì ká wá máa mú sọ ẹ kó kalẹ̀.

0: 32 FM 94.9.
1: Kí ló ń sun ọpọ ìrẹsì jọlọfù lọ sípele ìgbádùn tó ga? Ṣé tí wọ́n bá sè pẹ̀lú kóró náà fún adùn tó ká màmá yẹn ni? Tàbí tẹ bá jẹ́ pẹ̀lú ojúlówó sàláàdì Nàìjíríà, èso kábéèjì, kárọ́ọ̀tì, lẹ́tùsì, àtẹ̀wà oníkíndìnrín díẹ̀.
2: O ní láti jẹ́ méjèèjì, ṣe jollof rice rẹ pẹ̀lú adùn kóró náà, kí o wá jẹ́ pẹ̀lú ọ̀pọ̀ ẹ̀fọ́. Ó yá jẹ́ kí ọpọ́ oúnjẹ rẹ gbé pẹ́ẹ́lí. Lónìí, jẹun tó dáa.
3: Tomato sachets. Oh, Sonia. My favorite Sonia tomato sachets gone. Oh, red, oh, ki, oh, dun. Timba fi sebe. Jollof rice. Tabi spaghetti. Awori ato yo. Onje mi adusi. Sonia tomato mix inje ki onje dun.
4: With love from Power Oil. From sizzling pans to winning plates. MasterChef Nigeria is here. Watch as Nigeria's finest home cooks battle it out. Don't miss this moment. Watch now every Sunday at 7 p.m. on DSTV channel 151 and 154. Power Oil, headline sponsor of MasterChef Nigeria.
5: Power Oil.
6: Emi omo yin na ni o joli jani mo wa nita bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya espelli celery
7: S E L A R R I E salary
6: ah but I mean espelli espelli no di salary oya lopin gbiyanju espelli turmeric
8: T U R M E R I C turmeric
6: e kare pali ohun isebe Maggi chicken flavor kan fun yin
9: ohun isebe Maggi chicken flavor pelu eroja alugosa celery ati atale pupa oluyi pada ayo
10: Gbogbo ojo ni ibere otun lati sa gbogbo ipa re sa gbogbo ipa re loju opopuna sa gbogbo ipa re lenu ise koda sa gbogbo ipa re laarin awon ti e bo se ile ijo sa gbogbo ipa re labe bo ti le kori ibi to ba le la nba kikanju o sese nilo lati ma gba ase lati gbe igbe aye to nitumo iwo gangan la fi ran gbe igbe aye to nitumo Levit 100 MTN
11: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land o.
12: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
11: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
12: Now double rich chicken taste, more enjoyment, and more value for your money.
11: No carry last o. Rush, go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish.
12: Me and Maggi,
11: so good together.
13: Ẹyin tèmi ẹ súnmọ́ bí o àlàyé tí mo fẹ́ ṣe ni kẹ́ ẹ wá tẹ́tí sí bó o bá fẹ́ rojú lówó lẹ̀ tó o ní mọ rojọ́ sí iléeṣẹ́ my abuja home limited ni mo ń pè ọ́ sí àwọn ni wọ́n ní ilẹ̀ tó tó bíi 50 plots 50 plot of land ní mòwe ọ̀fadà láàrin méjì ìpínlẹ̀ ogun sí ìpínlẹ̀ èkó ìrìn ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ni o láti redeem town àti mega bus store gbogbo lẹwa pátápátá ló jẹ́ ojúlówó tí kò sì sí wàhálà ọmọ nílẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí 500 square meter plus 5 million naira péré là ń tà ẹni tó bá wù láti ra ayékalẹ̀ kan 25 million naira ni o ìwọ náà tara sàṣà àti ta mòwe fi sún àtàn fi sún là ń tà lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn ìwé ẹ̀rí tó jẹ́ ojúlówó ló sì wà níbẹ̀ gbogbo plus tó kù lórí ilẹ̀ yẹn kò ju 50 lọ 50 plus nǹkan rere ni kéyìn ó dókòwò nínú ilẹ̀ dá ilẹ̀ lónìí nílé iṣẹ́ my abuja home limited láti ra ilẹ̀ tiẹ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó máa pè ní 0701 148 9931 0701 148 9931 my abuja home limited ilé iṣẹ́ tó ṣe fọkàn tán lórí kára lẹ̀

0: ni gbogbo team to ti play patapata mo ri update kan I think trophy won agba be na France against Argentina ko yen no nko o lo gba trophy lowo official to gbe dani to celebrate o lo gba trophy yen lowo official France
1: 2018
0: mi ti e na ti tournament yen mo France lo gba cup
1: World Cup ni Ghana na ti gba last 2018
0: so o gba cup yen lowo official o wa n gbe lo o lo ba won yoku e o na si won awon yoku gba segbe pe tan yo gba cup lowo n ba pe ye olomo yen kari ra wa tan owo yen ti pojojo ori e lo ogo yen pojojo ori e lo awon to bi lo aye kan si ebi ya ni manager e we e je ka bere rule tan ti tournament ma na o ye kan le call e to order ko send to fe lowo lati oni si wa wu eyin te bi lo so pe da kan oko mi yen ma se jeje ni ti mo ye to lojo ori mi iya laye si ma n pe mi ba soro mo paro fun wala le ara ni pe ma pe yin leni bi gba ti pe eyan lo bi se omo eyan dowo re a si ma ba mi soro ni owo yen ti pojojo ori bo yen lo ogo yen ti poju lo to ba re yen tete to sona ai mo yen to ni laju be to ti pare igbese kan no benu ori re igbese kan no benu ori keji so to so yen po jenu e lo
1: Sporting Clever
2: atoko
1: now pelu bi ti nkan de duro bayi o njo bi enu wi pe owo odo oluko ni o se mo ri oni kini o ni o duro si ko to di pe fesin won se ana yen bere baba Florentino Perez atawon lolufe kokan ninu ko Madrid won jo nta won se ra won to yo di pe Florentino Perez duro n ba won lolufe fa bi won jo n ba ra won fa wala ose ojo boya ojo Tuesday abi Monday ni Florentino Perez se ipade oniroyin kan to tin so pe ohun oni resign kenny kankan ba wa wa to ba ready lati ba ohun fa aye presidency ni ko Madrid ko bota ko wa ba ohun du ka won jo dibo ka won jo se election mi o pelu bi ti kini n lo yi Perez fe ki oluko ni Jose Mourinho ma bo lati wa jo gẹ bi oluko ni ati gbogbo wahala Álvaro Carreras ati Rudiger Abelu ati Mbappe Tchouameni ati Valverde atorisirisi wahala to n ba iko yi ifinra bayi ati iru eyan te mo oluko ni Jose Mourinho lati je ero ni ro bi wipe ona bi ti Madrid n lo yi ki ise ona yan peyan fe pada koso peyan fe pada sona ana lele
2: e o ti foju han de nigbati eni to ba je adari ile tabi adari ilu kan ti enu re wa ti di pe boya oran le se mo pe wahala ti n bo were were niyan sugbon nkan ti mo kan ri nbe ni pe baba Perez yi o to fi lede ni bere sai gan nu pe bi sai ba ti tan o fi sele o mo ba ti to won lo sugbon ajo beje keje kan mo oni gbogbo te baba ni si ba ni se boya bi sai le keji lele ti baba to do gba se tabi ko ju be lo gan yo de ni to boya bi odun kan tabi meji si ninu lati lo isagoso ko to di pe ade re gan ibo to gbe wole yo le di pe yo tenu bodo ra ra a le fi pa meni kan kan pe ko fi po le tori a oni fun ni se se di o fi o ti han de daada wi pe ko si bi nkan se le ri awon agba gbodo wa nu bi te ba wa to ye pe laye igba ta won ri mo si wa ni ta wa nu timu yen ibabe won obi ku ko si bi ti o gbe gba awon pepe wa nbe won obi ku ifa awon messi gan to je gbe gan won jo wa nu kan kan na gan won ma feel it yen ta ma play classico awon pepe mo bo soro o so pe ori yen bi bawo
0: ka lowo kamaja ni captain band yen wa ni o si yen o ni sele
2: ṣùgbọ́n àwọn kàmáyà náà táwọn náà lè sọ̀rọ̀ kò sí kò sí báyìí lápá wọn àwọn ara náà lè fi dára
0: àgbà lẹ́ látòrí àga
2: iná ni ara wọn ti dára àgbà ìwọ̀n bá kan ni wọ́n lè sọ mọ́ tó bá jẹ́ wípé torí pé tó bá jẹ́ wípé bóyá ipá tí àwọn Perez fẹ́ dẹ́hùn gbà yẹn ni wọ́n gbà láti bí àwọn gàrẹ́ bẹ́ sórí àwọn Sadio Ramos ṣùgbọ́n orí àwọn yẹn wọn ò gbọ́n pa yàtọ̀ sí pé bóyá àwọn wà tí ìtẹ́jọ́ mọ inú ilé ìyẹn tó tún ṣe inú tíìmù ẹ̀tún rírú èèyàn bẹ́ẹ̀ tó lè dẹ́wò tó bá yíwọ́ tán Madrid ò lè play match mẹ́ta kí Ramos mọ́ gbọ́ àbíkó sàṣìṣ tó bá yíwọ́ tán ní ìdígò tó bá lẹni fẹ́ sọ fún irú àwọn yẹn gbọ́dọ̀ fẹ́ gbé gbà wọ́n bẹ̀ fọ́ nínú orí fídì tó bá tún dé tó tún ní jáde ẹ̀mí ló fẹ́ gbọ́ yìí tiyẹn máa pọ̀ ẹlọ́wọ́ Madrid báyìí ta ẹsọ èèyàn tí mẹ́bẹ̀ mọ̀ ṣé fini ju ìrànjẹ́ sọ mọ́ tí ètè sọ mọ́ Europe rárá ẹwọ bi tó ti ẹwọ fi ti fini junior ti wá kẹsẹ pé fini junior ti ń play ní Europe tẹ́lẹ̀ o wọ́n pàtàkì fún pé ìwọ ara onírèké yìí tẹ pé ìrèké náà tà nílùú yìí
0: àti ráyì àròsọ
2: ta ni ẹ
1: wọ́n ní Bellingham náà
2: wọ́n ní Bellingham báwo ṣé Bellingham tá a mọ̀ tó ń play Dortmund nígbà yẹn
0: Reval
2: sá
0: ti Bellingham yẹn tẹ bá lọ bèrè lọ́rùn láì tó numọ́ kọ́lá tẹ bá ti fọ plate jù yóò funfun
2: yóò bò ní yẹn
0: wọn ti press ti o ti over hype Bellingham
2: ṣe bó ẹni mò ń ti jókòó ara ìṣẹ̀jẹ́ ní sùn ṣùgbọ́n pẹ̀lú nǹkan tí mo rí tó ń bọ́ kọrin báyìí ni wípé ṣe rí kí ni àǹfààní yẹn ó ní láti ṣe kàdánkàdán

ẹ jẹ́ àwọn bóyá lè rí ìpè kan àbí méjì kó tó di pé Usman ó lé mi. Mo ti ń rí ojú, mo ti ń rí àwílé àwọn èèyàn lójú òpó ayélujára. RSM ní sáàkì lẹ́ni táwọn rí tí ò dá ẹnìkan ní William Delap ni.

ọpẹ púpọ lọ gbogbo àwọn tàjọ ṣe kíní ní ọlẹ tí gbogbo fìdùn tó fi kán sí. Para para sporting clever idan gangan dara sí mi Samuel lójú òpó ti Facebook wọn ní Granacho bad luck ni ah o ma ma play final lọla Olaniyan pẹ̀lú mi Emmanuel àwọn náà yọjú sí wa lójú òpó ayélujára wa ẹ ṣe gan ni o jẹ́rí kí òbí ẹ Samuel wọn bá wa pín kíní ọ̀hún dáadáa thanks so much. Baba ìyàwó very soon ọkọ ìyàwó to be ẹlú ẹkú ọ̀lẹ́ o kí ló ṣẹlẹ̀ ó ṣe ti ẹlú ẹkú ọ̀lẹ́ o yes sir ẹkú ọ̀lẹ́ o wọn ló oh èmi ni school èmi ni oko ni school wa lọ yẹmọ bínú ẹ wo ẹjẹ a máa lọ bami abimbola na mi sporting grace nǹkan ò ní ṣe mi yín. Well, ká fi yí àwọn èèyàn ẹni náà pé ọdún méjì lé ní ogún gérégé tí ikọ̀ Arsenal gba líìgì ilẹ̀ Gẹ̀ẹ́sì kan yìí ọjọ́ karùndínlógún ní inú oṣù karùn lọ́dún 2004 on the 15th 5 2020 2004 22 years gérégé lé ní Arsenal gba líìgì last ìtàn burúkú àbítàn tí ó dá anyhow ìyókù òdì láago mẹ́jọ láàárọ̀ láǹgbà tí àbátú pàdé ara wa lórí ètò sọ̀wédowó haruna usman ramojú ẹ̀rọ tó jẹ́ kẹ́ ẹ gbọ́ wa nọ́mlì lápọ̀ ọ̀dọ̀ ti yín bẹ̀ yẹn deoni oníjọ́gbọ̀n òun náà ṣe wedding very soon àtòun àti salami èmi mo kọ́kọ́ bẹ fún yíra yẹn ẹ wo akínkùnmí dọ́lápọ̀ lórúkọ tèmi jẹ́ emmanuel náà wà nù kulu pẹ̀lú wambi golden boy ẹ ṣe gan ni mo rí wọwọ yín o ká bá ṣe ń dìde ńlẹ̀ báyìí mouthpiece ni ó máa ogun orí afẹ́fẹ́ pẹ̀lú music match akínkùnmí dọ́lápọ̀ ló kọ́ tèmi jẹ́ títí aago mẹ́jọ tí àti èmi àti ẹ̀yìn tí a pàdé ara wa ní kòkònà ìkọ̀nà ní kò wà ó dàrọ̀.

0: 32FM 94.9.
1: Èmi ọmọ yín náà ni o, jọ̀líjà ni, mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣẹ̀dá mọ́ Maggi Chicken Flavour sí, ó yá ẹsí pẹ́ẹ̀lì celery.
2: S-E-L-A-R-R-I-E, salary.
1: Ah, bọ̀dá mi, ẹsí fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di salary. Ó yá lópin ìgbìyànjú, ẹsí pẹ́ẹ̀lì turmeric.
3: T-U-R-M-E-R-I-C, turmeric.
1: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
4: Ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, celery àti ata ilẹ̀ pupa, olùyípadà ayọ̀.

0: protection that pays today. Call 0700 AXA Manta to get a motor insurance that pays. AXA, know you can.
1: Kí ló ń sun ọpọ́ ìrẹsì jọ̀lọ́fù lọ sí ìpele ìgbádùn tó ga? Ṣé tí wọ́n bá sí pẹ̀lú kóró náà fún adùn tó ká màmá yẹn ni? Tàbí tẹ bá jẹ́ pẹ̀lú ojúlówó sàláàdì Nàìjíríà, èso kábéjì, kárọ́ọ̀tì, lẹ́tùsì, àtẹ̀wà oníkíndìnrín díẹ̀.
2: O ní láti jẹ́ méjèèjì, ṣe jollof rice rẹ pẹ̀lú adùn kóró náà, kí o wá jẹ́ pẹ̀lú ọ̀pọ̀ ẹ̀fọ́. Ó yá, jẹ́ kí ọpọ́ oúnjẹ rẹ gbé pẹ́ẹ́lí. Lónìí, jẹun tó dáa.
3: Radio Mi, 32 FM ti wa oke. Thank you.

0: ẹkáàbọ̀ padà láti ojú ọjẹ́ tó pa nínú náà ló ń dé sí ti bọyin láti ìkànnì adẹ́rìnpọ̀ ṣọ́nù 32 FM 94.9 orí òkè tètè mọ́kọ́lá nílé ó bá dán ní laughter house ibẹ̀ náà la fìdí kalẹ̀ sí tàti ń ṣe kíńdà tí ń lu dáúlà akíugbe yìí àti wà lójú òpó facebook wa bákan náà alhaji mufta ogunrin dé márin dọ̀tí
1: karùn-ún.
0: Bàbá bá lè jọ kí mufta wo
1: bí. Oúnjẹ akíri òun fẹ́ ṣe èwo ni alhaji.
0: Ayọ̀pọ̀
1: alájì ti ní yìí ní rúra àti jí alájì àdẹ̀ ti forúkọ alájì ilẹ̀.
0: Ẹyin mọ bí mẹ́ka ṣe rí nìsín mọ́. Ṣé mẹ́ka ṣe rí nìsín mọ́.
1: Mẹ́ka ọdún
0: ojú àti ẹni ṣe é lọ lẹ́sàn. Ayọ̀
1: gba irúra lọ mẹ́ka láyọ̀ gba irí èṣù wọ́nà wọ́n alẹ̀ kò má sì ta ní.
0: Alẹ̀ kò má sì ta
1: ní. Ṣé gbogbo ìyá mi ṣe ọgbẹ́ èṣù pamọ́ ó jẹ́ pé ọkàn mi lẹ́ kò mọ́ gi alába.
0: Ẹ máa gara yín bẹ̀. Alájì Mufta o. Ogunrin di akíyin dáadáa jàre akú múra ọdún iléyà o yóò bá wa láyé yóò bá wa láyé yẹkẹ fa balẹ̀
1: àwọn tí
0: wọn bá jẹ pé mùsùlùmí ní ìnísí alhaji lè ní fún yín lówó ẹ ọdún.

0: ọmọ ẹ ń bolú orí ẹsẹ nu bébébé ẹsẹ gbéraga sí ní sẹ́wọ̀n tó ṣe gbéraga.
1: rapa ni wọn.
2: mo ṣe wà mo bá fẹ́ gbẹran lọ́wọ́ tọ́mì máa gbẹran lọ́wọ́ rẹ.
0: ìlú ẹni ìwo ṣe tọ́mì mọ̀yìn rí ṣé tọ́mì mọ̀yìn rí tọ́mì mọ̀yìn rí lánà tí mo rí wọn tí mo jẹ fẹ́ sọ pé àwọn báwọn tó kíní gẹ́gẹ́gẹ́ kí ló ń jẹ́ bẹ́ẹ̀ wọn làwọn ò mọ̀ rí wọn ní wọn làwọn tí wọn ti ń wá yín ti pẹ́ pé àwọn ò mọ̀ yín rí.
2: irú alhaji mọ́rin ìdọ̀tí àìwá máa wọ ẹnu sí mi póun á fún mi lówó.
0: wọ́n lè fún yín lówó ẹran ọdún pé kẹ́ ẹ pa.
2: kẹ́ ẹ kọ́kọ́ fún yàn ó yá fún yàn ọ̀nìyàn lówó ná.
0: fe fowó ọdún wọn ẹ mọ ṣe rí àìmí wọn bí mo ṣe ń bá alhaji sọrọ ó ti yé yín
2: tó
0: bá di mo fún yín lówó. èyí
2: fọn kọmọ rẹ fún èyí ṣe bẹ́ẹ̀ ló ti à fún
0: yàn. wọn ò fáwọn èèyàn lówó ẹran ọdún lówó ọdún náà fi dàwọn tí wọn bá wọ orí bákan bákan fún wọn lé lè lò.
2: èso mo fẹ́ fowó rẹ̀ ṣe.
0: ebi inú àwẹ̀ bí wọ́n ṣe inú àwẹ̀.
2: àwẹ̀ èso mo fẹ́ fowó rẹ̀ ṣe. ọlọ́run kẹ́mi. lábẹ́rẹ̀ mi lè ṣàlàwo yé lé bàbá mi kọ́lu lè ṣàmì ni mo mi gbowó léhùn. ọlọ́run tẹnu kọ́ tètè bọ̀lọ̀kùkọ́ ọlọ́run kẹ́mi kọ́ tó lè fọ̀nìyàn joyè mi à ń wa nìbàdàn olóye owó mi gbà.
0: níbo lọ́wọ́ dání.
2: ni mọ́kọ́lá níbẹ̀ ni bẹ́ẹ̀ ṣe ọ ní ìhùyà.
0: mọ́kọ́lá òun náà la wà báyẹn ṣe sùúrù o ẹ̀ẹ́dẹ́gbẹ́ mò ń ṣe tẹ́ bá wá wọ yín jáde báyìí ní sí i àwọn sì kọ́ sí wọn wá wọ yín jáde sọ yín gbálẹ̀ fi yín wọ́n gidi nǹkan kan ẹ ẹ mọ̀ ká lẹ́ ẹ̀dá ló máa sọ̀rọ̀
3: ìṣẹ́. ẹ kà lẹ́ bàbá tóló ẹ̀rọ̀pá ló dé
2: bọ́ọ̀ ṣe
3: bẹ́ẹ̀ ló ti dé fún ọlá jòjì.
2: bọ́ọ̀ ṣe
3: bẹ́ẹ̀ bá gbọ́dọ̀ tẹ̀lé ẹ̀mí tó ń gbà.
2: ẹ̀mí kẹ́ bá dákẹ́ bọ́ọ̀ ṣe bá gbàràgbà sọ̀rọ̀ ló ṣe mí bá mi sọ̀rọ̀ ni.
0: wọ́n ní òye tẹ́ ẹ fẹ́ jẹ́ wọ́n lé yín ká lé wá joyè ní wọ́n ní mọ́tẹ̀lẹ́ yín pé bóyá ọmọ ti pé wọ́n jọ mọ́ lu àpọ̀ à ń ṣe máa yọ wá nú ara wa.
2: bó ṣe kí bá gbàlagbà sọ̀rọ̀ ló ṣe bá
0: mi sọ̀rọ̀. ẹni tó pè yìí náà ṣe ọ̀dọ́
2: ọ̀ ọmọ ajá gbàlagbà ṣífù lèmi.
0: ṣífù báwo ṣe ẹ ní sàtìfíkẹ́tì ìgbà fi ń joyè àwọn oníjọ fi joyè nígbà tí ọtá fi ń joyè ẹyin mélòó ni.
2: garuba wà ní mọ́kọ́lá abéèrè lọ́wọ́ rẹ.
0: garuba kọ làwálì ni.
2: ó mọ̀ bá kúrò ọ̀nìbáláyà akẹ́bọ̀jẹ́ kéèjì àpàdé lọ́jọ́ sanni ní mọ́kọ́lá.
0: ẹ ló jàre.
2: àbímẹ àbú.
0: ẹ ló.
4: ibo. ó dàbí pé ojú kò lọ́dọ̀ yín yẹn ni ó ń ṣe bákanbákan ojú ọ̀pọ̀ yẹn ló ń ṣe bákanbákan sáwọn èèyàn ẹ jẹ́ ń gbélé iná ká wá fi bọ́sà balẹ̀ àtàtì báyà mọ́kọ sọ̀rọ̀.
0: hello.
2: salama aleikum. salama aleikum.
3: bàbá kàlùdù.
2: ajẹ́ ọ́ akúkú yìí.
3: lórí tọ́lá yìí náà ni.
0: kílẹ̀ wí o.
3: bàbá kàlùdù.
0: ọ̀dà yín ló wù. nǹkan tí ẹ sọ ni pé wọ́n ní òye tán òye náà ni pé tó bá jẹ́ òye tán náà lẹ́jẹ́ ipò òye ni bàbá wa kan ní ẹ sọ̀rọ̀ wọ́n ní òye tán ní òye tán gan-an ara òye náà ni wọ́n ní àwọn òye tí wọ́n fi ń nu lẹ́lẹ́jẹ́ pé kì í ṣe òye kan tó iná ni ẹ ń sọ yìí. hello.
5: ẹlẹ́kàálẹ́.
0: ẹ bẹ̀ ká alẹ́ ẹ̀dá ló máa ń
5: sọ òye rẹ̀. ẹrì lé wọn
0: lágbára ọlọ. ìyá dáadáa
5: ìkẹkẹ ló ṣàlàyé ọmọ
2: lásán. ọmọge.
0: ọmọge báwo agbálagbá
5: yẹn. àwọn olóyè púpọ̀.
0: wọ́n kì í yín.
5: ẹkú náwó olé o ẹkú
2: ìfilé bọ́ lé o. àbórí mi.
5: ọlọ́run fi dárí kàsí o.
0: àmì
5: o.
2: àmì.
5: a lò ń gúngún ẹ̀mí o.
0: àmì o.
5: ẹ̀rọ.
2: àìmọye gbèsè mo ti jẹ́.
5: bàbá olóyè.
0: a ṣe dàyín lò.
5: bàbá olóyè.
0: wọ́n
5: dàyín
2: lò.
5: oyè fẹ́ jẹ́ àwọn ọmọgbà fẹ́ jóye o ṣọ́gbọ́n ẹgbẹ́lẹ́ tuntun yìí lóhùn.
0: mo ti jẹ tipẹ́ ẹ wọ́n ló ti gbọ́ táwọn ti jẹ.
5: ṣọ́gbọ́n ẹ lọ́wọ́ àwọn oyè báyìí.
2: ìbàdàn ni mo jóye sí.
5: ọ̀dà ọ̀dà.
2: mo ti mi bọ́
5: ọ̀dà. ẹ̀yìn ó mọ̀ ọ́ ní ẹ bá wa tí gbogbo àwọn èèyàn wa.
2: a gbọ́ a gbọ́.
0: ta lè fẹ́ lọ yí lọ́yọ̀.
2: fẹ́ lọ rí kábíyèsí.
0: fún kín
2: àjọ lọ́rọ̀ ni.
0: ọ̀rọ̀ kí ni ẹ rò pé àwọn ọba tí wọ́n wà nílẹ̀ yorùbá já mọ́ ọba gbèrú ṣe kí lẹ fẹ́ lọ rí wọn fún.
2: ẹ rà síbi mélè wọ̀ bí mo ṣe wà.
0: ẹ kí lẹ fẹ́ lọ rí aláàfin fún kí lẹ fẹ́ lọ rí
2: wọn fún. praise of God ọ̀rẹ́ mi ló dé.
0: ọ̀rẹ́ ìdí mọ́ bí mi lọ́rọ̀ yín nìyẹn.
2: praise of God
0: gbogbo àwọn tẹ́ ẹ mọ́ ń fà mọ́ra ẹ̀ mo ò mọ̀ yín rí wọn bàálù yín.
2: fikayọ
0: tẹni bi kò ju àwọn túndé dòwú àwọn sobatẹki lọ mo bá àwọn tẹ ń pè mọ òmọ yìí.
2: mímọ túndé dòwú rí mímọ sobatẹki.
0: ẹ mọmọ rí mọ.
2: esun mo fẹ fi hàn
0: sí. ẹyí tí mo pàtàkì fún yín.
2: mímọ sobatẹki ó bá mi gbọ́.

0: ìwò ní foní wà sílẹ̀. Ká múnú aráyé dùn, ká dẹ̀rín pòsúnú. Ìkànnì 32FM 94.9 lónìí. Laughter House, orí òkè téńté Premier, Mọ́kọ́lá, Ìbàdàn.
1: Ojúmọ́ òní tún mọ́, ọ̀yẹ̀ àláfíà là kedere lójú ọ̀run. Oníṣẹ́ ọwọ́ ń rẹ́rìn músẹ́, oníṣòwò ń fẹyín láàárọ̀ kùtù. Bẹ́ẹ̀ lára oníṣẹ́ ìjọba ń gbá yágiyági. Torí bá méjì kọ̀, 32FM ni wọ́n ń gbọ́, 94.9 ọjọ́ ayọ̀ lónìí.
2: 32FM 94.9 Laughter House, orí òkè téńté Premier, Mọ́kọ́lá, Ìbàdàn.

ṣe ló lè rẹ sí sá ìrò dẹ̀dẹ̀ nítòdẹ̀ ètò tó pójú owó kò nílò àyẹnu kiri gbèsè 32 FM 94.9 Laughter House orí òkè tètè premier mọ́kànlá ìbàdàn.

0: 081 333 1198.
1: Ọ̀gbẹ́dára Aba Home olóòtú iṣára gbogbo àwọn àìsàn wọ̀nyí tó bá ń ṣe ọ́ nínú egun tàbí iṣára ká dúró ká má lè dúró ká bẹ̀rẹ̀ kódìkọ̀ káàrin òpó ná méjì kù ti máa rẹ ni àbí ìwọ ọlọ́mọ ọkùnrin tó tilẹ̀ jẹ́ pé bó bá fẹ́ bólólùfẹ́ rẹ ṣeré láàrin ìṣẹ́jú kan méjì ara yìí ti wálẹ̀ wẹ̀sì àìsàn burúkú ìdákúlẹ̀ ti kọ́lé sí ọ láàánú ọ máa bọ̀ lọ́dọ̀ bàbá Ọ̀gbẹ́dára fún onírúurú àìsàn tí ò bá máa bá wọ̀ yá àjà lágùú ara àìsàn ojú gígùn ni tiyín ni àbí dídùn ká máa rìn wọ́n kú wọ́n kú ká máa tẹ̀ gòlùbàgòlùbà ká máa fọwọ́ ọ̀tún gbé tòsí irú ìpèníjà wo ni wo bá ní nínú egun ara tàbí iṣan ẹ̀rọ ìgbàlódé ń bẹ lọ́dọ̀ wa tí ó ṣàtọ̀nà sí i kàn sí wa lónìí ní Ọ̀gbẹ́dára Aba Home.
2: Ẹ̀lú ẹ̀ ló wá ní 08133831198.
3: Jírí ẹ̀wò ìkànnì adẹ́rìn-pọ̀ṣónú bí wẹ̀ bá ń bẹ níbìkan ẹ̀yìn ló tò sí 32 FM 94.9 àwàdà bàbà àwàdà.
4: That Guinness make I take small.
5: No worry, this one serve go reach us.
4: Reach us get how?
5: My guy, Guinness know they high joy oh. This one now the new 44 CL can. It dey bigger now. Same bold taste with more Guinness to pour and share.
4: Guinness know they ever miss.
6: Guinness Foreign Extra Stout, still bold, still black. Now with more to share. Drink responsibly. Not for sale to persons under 18.
7: Now this.

mọ yín lù padà. Alẹ́ bọ́bù, a máa bọ́bù tílẹ̀ máa fi mọ́ ni fọkàn yín balẹ̀.

0: bàbá yìí ó ń jó yàtì ẹ máa múra lẹ délé ìjìnlẹ appreciation night ayé ọjọ́ yẹn la máa kó gbogbo àwọn stars tí délé ìjìnlẹ mọ a kó wọn ṣòdínlé ìbàdàn ni. Fully supported by God Grace Properties.
1: Was some mother,
0: hey, wood, hey,
1: flower, my flower.
0: God Grace Multi Business.
1: If you say I'm good for nothing, care for your back for some.
0: I won't learn it in my money, but we'll start with. One bow, I celebrate the daily engine. 25 years of microphone. Yellow tag in my mic, my pride. My microphone, my pride.
1: Hey. Baby, I can shower.
0: Gbogbo wọn ma san tán mọ̀ nípa délé ìjìnlẹ̀ lálẹ́ ìjọ yẹn. Ó dé tán. Àgbà olórin Fuji kan là ń bèrè déètì lọ́wọ́ ẹ̀
2: báyìí.
0: Wá ti fún wa ń déètì. Kámú venue ló kù. Gba àwọn tèmi. Àwọn abẹ́ ọsàn. Àwọn K-Slick. Àwọn Tunde Stainless. Àwọn Demola Òṣà. Àwọn Santana. Àwọn Tayo King. Bàbá onímọ́tò tuntun ó jẹ́ ìgbà mọ́tò lọ́wọ́ ṣe yí Mákindé ń tiẹ̀. Òun náà ti gba pọ́tà tiẹ̀. Àwọn Yomi Silva. Àwọn ọ̀rẹ́ mi ọba ni Jésù. Eléré máa pọ̀ níjọ́ yẹn torí a máa bẹ̀rẹ̀ látago mẹ́fà àrọ̀lẹ́ di lọ́jọ́ kejì. That is celebration of village.

0: ń gbá lórí ẹ̀.
1: Ẹnìkìnìkan.
0: Ó ń gbá lórí ẹ̀ gidi gan.
1: Oníṣẹ́ Ọlọ́run dàrú.
0: Alẹ́ bọ́ọ̀bù láwà. I love this. Ó ń gbé mi débẹ̀. Yes, so. All right, thank you.

0: alẹ ẹjọ yẹn ma pàdé àwọn fẹmúlà kásítà àwọn tèmi abẹ brown ó ti pẹ gan àwọn mẹyọ melody sanko jésù kúlẹ pleasant.
1: ọpẹ wa mo ní ìwà ò jàre.
0: ọpẹ.
2: Hello.
0: To was an envelope so da be,
2: I am a man.
0: Oh, yeah.

ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ láyà ẹ yẹ súnmọ́ rédíò tẹ́ ẹ bá lè sọ̀rọ̀ lójú ìyàwó yín bóyá fẹ́ ẹ dákẹ́ o bọ́ tẹ́ ẹ láyà ẹ súnmọ́ rédíò. Kí mọ ya mọ jẹ ntan yin jẹ awọ ọkùnrin aláyàjúra wa lọ.

0: àfọ̀rọ̀ yìí ṣe àwàdà níbì kan tá a ti ń ṣe fàájì. Kúmà kan tó wá ń dá wa lóòótún àtẹ́ǹdìsí wa ló wá ń dá. According to our own opinion. Ó léyìn ògbọ́dọ̀ bó ń dánú ẹ̀ wò. Ó lóun ò ní pọkọ yẹn díẹ̀, òun ní palẹ̀ kan náà. Ó mọ pá díẹ̀ díẹ̀ ni. Wà á ní lọ́nà wo. Ń ṣe bẹ́ẹ̀ mi mọ̀ ń so oúnjẹ fún mi. Mo ní tẹ́ pé mi sì ní jóúnjẹ rẹ mú.
1: Ọlọ́run.
0: Oníṣẹ́ kò wà ní gorí òun. Mo mọ pa díẹ̀ lọ́nà wo.
1: Ó fọrún ṣe.
0: Ó ní ẹ fi ìyókù lẹ̀ fún mi. Ẹyin obìnrin ẹ lé. Ẹyin ọkùnrin tẹ́ ẹ láyé ẹ gbọ́ báwo lẹ ṣe máa present ẹ. Káyì má dìpẹ́ bọ́mọ kan ṣeré ń ta ó wá yíwọ́. Ọmọ ẹ̀ sì lóhun ò ṣe.
1: Pé Jésù.
0: Mo máa dìyàwó ni.
1: Àgẹ̀dẹ̀ ẹ wó lẹ́fù.
0: Àti wá mú ẹ̀ta àtijọ́ fà ẹ̀tijọ́ fà.
1: Ṣé ọba rẹ̀.
0: Ó ní dandan ilé ni straight.
1: Ṣé lọ́ba.
0: Bó o lẹ ti máa ṣe.

0: Hello, ẹyin rédíò lọlẹ̀.
1: Hello.
0: Hello.
1: Ẹ̀kú ètò.
0: Ètò ni o. Hello.
1: Tajitúẹ̀fẹ̀ ní bàjẹ́
0: o. Àmì o.
1: Àkíjẹ egun ọyọ látọ̀yọ aláàfin.
0: Àkíjẹ egun ọyọ látọ̀yọ ọmọ láàfin odò.
1: Látọ̀yọ aláàfin ni wáyé fún o. Tupasẹ̀
0: kẹ̀mọ́dé ọmọ àtìbà.
1: Ẹ máa ma sọ ni o.
0: Àmì o, àkíjẹ.
1: Ẹ lè wàhálà o. Bàbá.
0: Orí ọmọ tó ń wọ̀ o sì fẹ́ fẹ́. Àbí ló ti fẹ́ ọ̀rẹ́dì.
1: Iná ni mo fẹ́ mẹ́nu lé.
0: Ó yà.
1: Lọ́dọ̀ ti wá. Máa ní báyìí ni à ń ṣe lé wa.
0: Ìwọ́ bò
1: mí ni.
0: Bẹ́ẹ̀ni.
1: Bọ̀ àwọ̀ ti jú. Bí ni ṣé kì bá ṣẹlẹ̀ ń ta gan. Àwọn ìyá wa, ọmọ bí mo ṣe pé tí mo bá sọ̀rọ̀.
0: Mo bá sọ̀rọ̀. Oríire.
1: Èmi wa yín tí o.
0: Èwo wá ni tọ̀rọ̀ tán àkí ìjẹ́.
1: Àwọn olàmọ́lẹ̀ fún ni.
0: Kò ní
1: ìbá ẹ̀rọ
0: ní pé kì í ṣẹlẹ̀ ta o.
1: Mistake ti ṣẹlẹ̀ o.
0: Ẹ o ti ṣẹlẹ̀ o, mo ti gbé dé o.
1: Ẹ ti ní
0: ẹni
1: tí yóò máa sọ pọ̀ tẹ o. Ẹ ti láàárọ̀ ẹ̀hẹ́
0: ìlú wa yìí. Orin jọ́ mẹ́ta lọ́dọ̀
1: tiẹ̀. Kí
0: lọ sun orin jọ́ méjì lọ́dọ̀ tiẹ̀ náà o. Àbí.
1: Bí ó ṣe jẹ́ inú ọlọ́run máa fowó wọn.

ẹ̀ngbọ́ ètò yàtọ̀ síra wọn. Ẹ rí pé music list oníkàlùkù wá yàtọ̀ síra wa. Yẹn ni pé bí iṣẹ́ ṣe yé wa sí síra wa jura wa lọ. Ìrírí ni wọ́n dẹ̀ ń pè.

wàhálà pọ̀ nínú ayé lóòótọ́. Ṣùgbọ́n bí èèyàn bá ti fẹ́ kọ́kọ́ èèyàn ṣe balẹ̀ sí, èèyàn ṣe máa láǹfààní àti fira rẹ̀ lọ́kàn balẹ̀.

wà lórí ètò tàbí lálẹ́ bọ́bù àwa ń bọ́bù níbí ni àwọn ọ̀tọ̀ àti wa lọ́ni trọ́bù àwa làwa ni bọ́bù a máa máa bọ́bù náà ni rìgbà dí gbangba mo ti ṣètò àwọn nǹkan kan sí abala yìí abala àwọn amúlòdò lágbà lọ́wọ́ ọlọ́run láti ọjọ́ mẹ́jọ lọ láti ọjọ́ mẹ́jọ lọ a máa gbóhùn àwọn amúlòdò tí wọ́n mì gbóró tìtìtìtì lọ́wọ́ lágbà lọ́wọ́ ọlọ́run mo fi gbogbo ẹ̀sọ́dọ̀ ọlọ́run ọlọ́run ló lè bá mi ṣe o ọlọ́run náà ni ó bá mi ṣe kí mo lè dáṣe kí lápá mi kágan ìgbà tí mo dá ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n sí lọ́rùn pé kó bá mi ṣe mo fẹ́ fi dúpẹ́ lọ ẹ̀ ni ó mọ̀ bá mi ṣe kò jójó tì mí kò jẹ́ ń ṣiṣẹ́ kò jẹ́ ń ṣílẹ̀ tẹ̀ ó ṣe kò dójú tì mí láàrin àwọn ẹgbẹ́ mi kò sọ

Grace Property, èyàn mi ni. Ìwo nílẹ̀. Kò ní bàjẹ́. Tó bá gbẹ̀rẹ̀, tó bá gbọ̀rọ̀, gbá gbẹ̀ngbẹ́. Ago mọ́kànlá kọjá àṣẹ́jú mẹ́rìnlá. Ago méjìlá ni mo máa fò tẹ́lẹ̀ lórí ètò yìí.

0: mi ò lówó ní ṣáínà mi ò lówó fún pàrọ̀ débi pé mo wá ní ṣáínà.
1: Ọlọ́run ṣàánú.
0: Wọ́n bá ìwọ ló wù bẹ́ẹ̀. Ìwọ ló wù bẹ́ẹ̀ rí pé ká máa rí ṣe
1: o. Ká máa rí ṣe o.
0: Ẹ̀dá yẹn máa rẹ̀ ẹ̀dá pin.
1: Ẹ má ro ẹ̀dá pin, kò sí tí Ọlọ́run ò lè ṣe.
0: Ibà.
1: Ní tí ò ní ṣe ló pọ̀, kò sí tọ́lọ́run ọba mi ò lè ṣe.
0: Olúwa ló mọ̀ náà.
1: Ẹ má pariwo.
0: Wo kò ní dá fáwọn tó.
1: Ọ̀rọ̀ mi pin.
0: Ó pọ̀. Àtàwọn ará. Kò ní dábọ̀ wọn tó rò ní pin o.
2: Wọ́n kìlọ̀ ó pọ̀.
1: Ó pọ̀. Alẹ́ ìbọ̀bù náà. Ṣé ń gbádùn ara yín? Abẹ́fẹ́ fẹ́lẹ́ ìwòwò náà. Abẹ́fẹ́lẹ́ ìwòwò àbí.
2: Wọ́n kìlọ̀ ó pọ̀.
1: Ṣé ń bá abẹ́lẹ́ ìwòwò? Ẹfẹ́lẹ́ ìwòwò náà.
0: Kò ní dábọ̀.

0: ṣẹ́rí ìgbádùn ti tí yẹn gangan ló jẹ́ èmi lógún lápá àbí. Bẹ́ẹ̀ bá wá ṣe ń fẹ́ sílẹ̀ yẹn ṣe máa bèrè fún. Ẹ mọ̀ yìí pé inú archive oníkálukú wa ní tá ara fi ń jẹun jẹun àgbà ó wà ń bẹ̀ gidi gan. Àbí kí n yọ ilé yìí kí n tún fìmí sí ni. Bẹ́ẹ̀ bá gbádùn bó ṣe ń lọ ẹtẹ̀ mi láago. Ẹ pè mí wọlé gan-an-rangan, ẹ pè mí wọlé gan-an-rangan. Ká sì jọ máa gbádùn bó ṣe èmi náà fẹ́ ń tó dáa.
1: Ẹ jẹ́ bí mo ṣe ń wí lọ ara mi rẹ.
0: Ìbàdàn làwa wà nílé olúyọ̀lé ọmọ ajẹ̀gbín yó. Ọmọ ajẹ̀gbín jẹ̀kára ọmọ afẹ́rẹ́fọ́rin mu. Ìbàdàn kì í bá ní sọ̀rẹ́ àìmúni lọ́sọ́gun. Ìbàdàn ìlú Òjó, ìlú Ajayi, ìlú Ìbíkúnlé, ìlú Ògúnmọ́lá. Olódògbò lẹ̀ kẹrí lójú ológun ọmọ ẹ̀gbọ́n sásámọ́sá. Ọmọ ẹgbọ́n yàyà mọ́yà.
1: Ìbá ẹ ni mo ṣe o. Dr. P.
0: Rẹ́mi àti gangan gangan Jalaru ó soríire bàbá yìí. Yóò tún tẹ wọ́n ti ẹnu Jalaru. Àwọn eléyìí ṣàtìlẹ́yìn fún mi gidi gan tó pọ̀ nígbà tí mo ṣe ọdún 25 tèmi.

ẹ kàn lù kan pa ni ẹ kàn fi kan kẹmọ kan. Àtọ̀tọ̀ dẹ̀ lórí tọmọ kọ̀ọ̀kan dẹ̀ gbé wálé ayé mẹ́rin.

ẹ̀yẹ́ ń gò ń bẹ̀. Ó wà ńlẹ̀ ní yẹpẹ̀ àbí bá ẹ̀. Ó wà ńlẹ̀ gidi gan ni àbí kí n tún ṣe báyìí ní jàre ẹ̀yẹ́ ń ṣe báyìí.

0: ẹsẹ̀.
1: Wọ́n jẹ́ Sọ́ọ̀lù ó parí dáadáa.
0: Jẹ́kílẹ̀ sọ finish well.
1: Solomoni.
0: Solomoni.
1: Wọ́n jọ parí dáadáa.
0: Jẹ́kílẹ̀ finish well.
1: Wọ́n sọ ẹ o.
0: They are monitoring you.
1: Wọ́n fẹ́ da ìdúró.
0: They want to stop you.
1: Ẹ máa lọ sọ́tún
0: sọ́tún.
1: Ẹ máa kẹ́.
0: Yorùbá.
1: Ogun tó ń bẹ lára mi
0: jùlọ.

0: Àwọ̀ ẹni aṣojú rere.
1: Ẹni tí kẹ́mẹ́ tó tẹ̀ bọ̀.
0: Wà á máa gbàdúrà.
1: You will pray.
0: Wà á máa rìn kiri.
1: You will go to
0: our home. Gbogbo mi ti máa gbórí
1: ìwọ. Anywhere I take my head to.
0: Ilẹ̀kùn máa ṣí.
1: Lọ sọ́gbọ́.
0: Ilẹ̀kùn gbọ́dọ̀ tì mọ́.
1: Lọ́mọ tá mi ṣọ́ ta gẹ́lẹ́.
0: Ilẹ̀kùn máa ṣí
1: fún. Lọ sọ́gbọ́ fún mi.
0: Lọ́tún lóṣù. Níwájú lẹ́yìn.
1: Ní hajj fún.
0: Ilẹ̀kùn ṣí o. Ilẹ̀kùn ṣí o.
1: Ilẹ̀kùn ṣí o.